orí ẹ̀. Wákìrì mẹ́sàn-án sẹ̀lé orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì fisàwọ̀lú òyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdínílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní testimony tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì orúrú yàn tó ń ṣiṣẹ́ àmì àti

0: kẹta.
1: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni.

0: The joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up. Drop it.
0: 32 FM, 94.9.
3: I want you to be mine.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re kaja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je tenu ko tete bo li ko ikanni 32 fm do su pa ran kaye 94.9 lo ba awon kan ni

àwọn kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ẹ káàárọ̀ o gbogbo ilé àtútìdé lónìí bá ṣe máa ń dé ní gbogbo ọjọ́ ẹtì lórí kan ní 32FM 94.9 ẹ máa wọ pé kí ló tún ń ṣẹlẹ̀ láàárọ̀ yìí ọbẹ̀ láwọ̀ ló tún ti dé sórí lórí ẹ̀rọ wa lẹ́ni báyìí pẹ̀lú chef mamzi mo ní kẹ́ bá mi pe àwọn ará ilé yín ẹ bá mi pe àwọn ọ̀rẹ́ yín ẹ bá mi pe gbogbo àwọn tó wà láyìíká yín pé kọ́ wá tẹ́tí sí ètò wa ọbẹ̀ láwọ̀ ní laughter house premier hill ní mọ́kọ́lá láti ń dún lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ ni àtúntìdé bá ṣe ń dé akú mú kẹ́mú kẹ́ òpin ọ̀sẹ̀ lónìí a ó tún ṣe bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ ẹtì lago mẹ́wàá bọ̀ lórí ìkànnì yìí náà ni ẹ wà máa wé kí la mú wá fún wa lẹ́ni àbí ẹni sùúrù àyè mú bọ̀ náà ni ṣẹ́lúnjẹ ta tún mú wá fún wa lẹ́ni kì í ṣe ẹyọkan kì í ṣe méjì ẹ wà òpin kí ni gan ẹ sọrú kan ẹsẹ nǹkan tẹ ẹ mú wá káti ẹ tó wọnú yàrá ìdáná wa lọ lówùúrọ yìí mo ní kí n béèrè lọwọ yín pé aago mẹwàá àbọ máa ti kanjá ṣé ẹ ti jẹun àbẹ ẹ ti jẹun ṣáà máa dáhùn lọdọ yín náà lọhùn yẹn ìyẹn nìkan tún wá kọ o ẹ mọ pé abala mẹta ló wà lórí ètò ọbẹ ìlàwọ ìyẹn ni pé abala kìíní láti máa ń bára wa jíròrò nípa àwọn oúnjẹ tí à ń jẹ àti pé bá ṣe ń tọjú ara wa sí ìyẹn kan abala kejì láti máa ń wọnú yàrá ìdáná wa lọ tá à ní pẹ lọ ní àìpẹ́ ìṣẹ́ tó wá rí abala kẹta láti máa ń ṣe ojú òpó wa sílẹ̀ fún àwọn olólùfẹ́ 32FM àti olólùfẹ́ ọbẹ̀ làwọ̀ pẹ̀lú chef mamzi ní báyìí ẹ máa wọ pé kílẹ̀ tó mú wá fún wa kílẹ̀ fẹ́ sọ ẹ jọ mo ti béèrè pé ṣe ti jẹun àbẹ́ẹ̀ ti jẹun ó dáa ní báyìí nísìnyìí ẹ má kàn máa jẹun o ẹ má ní chef mamzi sí ní ká máa jẹun àti fi já jẹun irọ́ o oúnjẹ tá a bá ń jẹ sẹ́nu wa ẹ̀jẹ̀ ká rí dájú pé oúnjẹ tó ń ṣara wa lóore ni oúnjẹ tó jẹ́ pé tá a gan bá jẹun tán alálàáfíà mọ̀ pé nígbà tí mo jẹ oúnjẹ yìí ara mi ṣe kíni ara mi wálẹ̀ téèyàn bá tún ti jẹun gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe yóò ṣe lásìkò kò ní ṣe ìmẹ́lẹ́ torí pé ó ti kíni oúnjẹ ń fúnni ní okun àti agbára ìyẹn kan ṣé tí wàá rí kejì tá a bá rí oúnjẹ tí ẹ ti fi sẹ́nu tí ẹ ti jẹ bí ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì kan tẹ̀ wọ pé nígbà tí mo jẹ oúnjẹ yóò ṣe mí bákan ẹ bá mi rí dókítà yín o chef mamzi kì í ṣe dókítà àmọ́ oúnjẹ tá a bá ti fi sẹ́nu wa tá a rí pé gbogbo àti bá ti jẹ oúnjẹ yìí báyìí ó máa ń ṣe bákan lára mi tàbí mi kìí gbádùn ara mi rárá ẹ tètè bá mi rí dókítà yín ní báyìí mo fẹ́ ká lọ sínú ìyàrá ìdáná bọ̀ ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ kí n sọ fún àwọn oúnjẹ tí mo mú wá fún wa lẹ́ni ó kélé bẹ́ẹ̀ ni òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ni mo mú wá fún wa láàárọ̀ yìí ṣàwárí òkèlè tí mo mú wá fún wa ó tó bíi mẹ́wàá ẹni kìíní nǹkan kíni kíní òun ni àmàlà iṣu ìkejì òun ni àmàlà ọlọ́gẹ̀dẹ̀ ṣẹtúwárí kẹta òun ni láfú mo tún mú ẹ̀bà àti fùfú àti iyán àti túwó àti sẹ̀mó àti púpúrú ṣàwátúrí nǹkan tí mo fẹ́ file fún yín tẹ́mọ̀ pé ṣé wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ni wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ òun ni àgbàdo àti láfú tí a ṣe papọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n lẹ̀ mọ́ra wọn ṣe tí wá rí mi òun ni ọkà bàbà àti láfú bẹ́ẹ̀ni ìyẹn kan ìjẹ́ tí ẹ̀ tún ti wá gbọ̀mọ̀ pẹ́ tí ẹ̀ ti gbọ́ náà ni pé àkú ojúlọ́nà amala fest 2026 àmbọ̀ àti lọ

0: to all our customers of Golden Chance Lotto. Una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and be satisfied as una deal with us. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money, and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one make our customers get confidence in us, and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. If you won't become our agent, we could send message to 0703-3976-247. Golden Chance Lotto, the surest way to become a millionaire.
1: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mú tí wọ́n bí àbí titun.
5: Wàá mi.
4: Ṣùgbọ́n dúró náà. O ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yìí. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
7: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kìí ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọ́sọ ń bẹ̀ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá àdì lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Soju atalagbata kan gbogi lorilede Nigeria. Mo le ise to nse Gerard Roofing System to je stone coated latorilede New Zealand. To wa pelu warranty adota odun gbako lo se nilo lati da mu lo si ilu Eko mo. Awon kole kole atagbaleko ti won mo yi on dara dara ni won mu di truck wole. Si Laola Mega Top Concept Limited. Adex Road, Orogun Express. Opopona Marosi Ojo ni Ilu Ibadan ni won kale si 081 85

ìràwọ̀ kan yọ ọ́ mi lú títí ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì 32fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì 32fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: lọ́jọ́ dà yín pọ̀ tó jẹ́ pọ̀rọ̀ ìjájọ́ ń wáyé láàrin yín síra yín láàrin ẹ̀gbọ́n sàbúrò ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé alájọṣe tó ń di pé dé òyera tọ̀rọ̀ kò yera mọ́ láàrin yín. Ètò yín lóde lóde làárọ̀ ìtukùrí àtẹ́gùn ní tilé toko láàyè gbogbo tó ti ń bá wa ẹ káàárọ̀. Wọ́kìlúmọ̀ ní ṣe yín pẹ̀lẹ́ tó bí lọ́bọ̀ ògùn ṣínà ló kọ́ mi. Wọ́kìlúmọ̀ bàbá aláàgọ́ mọ́kànlá ẹ ṣàdálẹ̀ kí ẹranko bẹ́ẹ̀ kọ́ ló rẹ̀. Kìnìún wọn ò dúye ó wọba dẹ́ẹ̀dá ló dirí ẹwà fákòkọ́. Ọ̀gbẹ́ni òye ọmọ ẹ̀bá ń ké sí wọn pé tó ọ̀hún ti dé o lórí ìkànnì 32 FM nìbàdàn ètò ìjà ọdọ láti gorí àtẹ́gùn. Ẹ̀bá ti ṣe lórí ètò yìí ọlọ́wọ́n ba onímọ̀-jójú àṣẹ. Ìgbìyànjú làwà gbà lórí ọ̀rọ̀ ọjà a máa ń gbìyànjú kí àlàáfíà kó lè jọba. Bọ́ba tó ṣẹ̀dá ètò yìí tó dá wa tó fi ṣe ìran wa kì í fi wálẹ̀. Ọ̀rọ̀ ló fi jẹ́ pé ekukéku òkú ní rùn kó bota sí. Kòkòrò kí kòkòrò òkú ní rùn kó bò kamọ̀. Epo ẹ̀ lọ́run títí tí kojú ti lọ́ fi ń dà. Àkàkà wúrawúra. Ìlẹ̀kùn ṣàwòrò bá ti ẹnì kéèsì. Ìyàwó àti ọlọ́run ọba òní jájọ fira wa ṣàwátì. Ó yá o já bẹ̀rẹ̀ láàárọ̀ yìí málàmù àwọn fóònù gbogbo tó wọlé iṣẹ́ ìbá ń sí wọ́lẹ̀. Òní ṣàgbákò. Mo mọ̀ pé ọ̀rọ̀ àjọsọ ti wà láàrin àwa àti yín lórí ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ àbálọbábọ̀ rẹ̀ orí ọ̀rọ̀ ọkùnrin tó pè wá lọ́jọ́ Sátidé lórí ètò nípa pé ọmọbìnrin táwọn fẹ́ ó ti bọ́dí ìyá rẹ̀ ò fẹ́ káwọn ó fẹ́ mọ́ ó ti padà sọ́dọ̀ ìyá rẹ̀ ń lo ògbómọ̀ṣọ́. Gbogbo akitiyan gbogbo pa táwọn sà láti pé àbò láti ṣe ìyàwó alárédè tá a ṣe tí ayé gbọ́ tọ̀run mọ̀ àti àwa gbọ́ wípé àìkò tọ́jọ́ kò tó ṣò ìyàwó tún padà lé wọn. Gbogbo ẹ̀yìn tẹ gba alàgbà ẹnìmọ̀ràn lọ́jọ́ Sátidé gbogbo yín pátá mú kí mo dúpẹ́. Gbogbo ẹ̀yìn tẹ pè wá ń gbà tá a ṣe wà lórí ètò àtẹ̀yìn tẹ tún pè mí lẹ́yìn ètò láti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ pé kọkùnrin kò sọ kẹ̀gírí. Alàgbà Damilọ́lá. Ẹ mọ́ gbàgbé ńgbà tá a bá ya ń sọ̀rọ̀ lórí ètò ìgbà tá a mẹ́nu débi ọ̀rọ̀ ẹ mọ̀ pé ìyá ló ní òun ò gbọ́ wa mọ́ òun ò gbọ́ yín mọ́ tó fi pa fóònù. Ó sì ṣèlérí pé bá a bá ṣe tán lẹ́yìn ètò a pè ya yìí gbogbo ògbìyànjú pátátá sà láti pè ya yìí nọ́mbà ya yìí ìwọ̀n òjò wọlé mọ́ o. Bó bá ti sapá tó láti pè wọ́n wọn òjò wọlé èyí tó wọlé wọn ò gbé mọ́. Kí ni ìbá àdé kí ni ìbá àwà ń bẹ̀ tí ò ti bẹ̀ kú.
1: Bàbá àtọyì ọdún ká tọyì lára o ọba malẹ́rí àsárá àtọyì.
0: Bí alàgbà ẹ bá sì ń gbọ́ mi láàárọ̀ yìí nọ́mbà ìyàwó yín gangan mo nílò rẹ̀ nọ́mbà ìyàwó yín gangan mo nílò rẹ̀.
1: Bàbá àtọyì ọdún ká tọyì lára o.
0: Alàgbà Damilọ́lá.
1: Àsárá àtọyì.
0: Ìyá òun nọ́mbà wọn wọn jẹ́ kí kọ́lù owó wọlé sórí ẹ̀. Bàtà tún ń gbìyànjú àti gbàbòmí ìpè wọ́n ṣe wọ́n ń kọ̀ tiẹ̀ tí ó lọ. Bí alàgbà ẹ bá ń gbọ́ mi láàárọ̀ ẹ dákun ẹ pè mí wọlé báyìí ẹ pè mí wọlé ẹ dákun.
1: Kí ló kúkú ṣe lórí kẹ́rù jáde.
0: Náà lórí ọ̀rọ̀ ọkùnrin oní fàánù tá a wà lẹ́nu ẹ̀ láti bí ijọ́ mélòó kan báyìí. Bí mo ti ń bá yín sọ̀rọ̀ ẹ́ ọkùnrin ọ̀hún ó ti sẹ́ǹde 30,000 sí màmá òun ó ti sẹ́ǹde 30,000 sí màmá òun nínú owó náà. Ṣùgbọ́n náà owó yìí ṣì jìn ọ̀nà owó yìí jìn ìgbọ́n tí a ti sẹ́ǹde 30,000 naira nínú 90,000 tí wọ́n kó fún pé fira fáànù tí wọ́n sì ní ó dá tún tà padà ó jẹ́ 90,000 táwọn kó fún ó bá sẹ́ǹde 30.
1: Dúgbò owó
0: kàyéfì tí ń tún rí ń gbò tún di bí ìjẹta ló bá tún mẹ́sẹ̀jì mi lórí whatsapp bàbá òun ni kí ló wá dé tà ń pè ọkọ ọtọ ìgbé ẹ̀wọ̀n má lọ ṣàjì fóònù òun ni àtún pè lẹ́yìn ìgbà náà náà kò tún gbé.
1: kí á lára tó ìbá bí á tó ìwà sọ ó ní màmá mi má bíbí sílẹ̀ fún yàjẹ́.
0: gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jíṣẹ́ fún ọkùnrin yìí ẹ ṣe mo dúpẹ́ ọ̀yìn ara olómi ẹ ṣe mo dúpẹ́ o iṣẹ́ ẹyin ọ̀nṣẹ́ ẹyin ó jẹ́ ó ti sẹ́ǹdì 30,000 ṣùgbọ́n ó sì ókù náà bọ̀rọ̀. láti wá tún bí pé owó ṣe di kélekèlé bó ló ṣe jẹ́ àfi tí ó bá tún wá gbé kọ́ọ̀lù láàárọ̀ yìí ló tún wá kù o àfi tí ó bá tún gbé kọ́ọ̀lù láàárọ̀ yìí òun ló tún kù pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin tàfíkì àfi tí ó bá tún gbé kọ́ọ̀lù láàárọ̀ yìí ló kù.

0: ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Wá mi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn

olólùfẹ́ ètò yìí. Àìmọ́ mọ̀ pé a ti ń gbọ́ bí iléeṣẹ́ wa ti ṣe ń polongo fún rere Àmàlà Fest tá a fẹ́ ṣe. Àyájọ́ ọdún Àmàlà tí iléeṣẹ́ wa a ṣe ní ẹ̀sìn tọdún yìí tó ti dé o. Àmàlà Fest. Ọjọ́ tí a mọ̀ kóra wa lẹ́nu jọ. Ọjọ́ tí a mọ̀ jọ jòkó pọ̀ tá a jọ mọ̀ jẹun kì í wá sí oúnjẹ kan bẹ́ẹ̀ o. Àmàlà la jẹ.

olólùfẹ́ ètò ìjà ọ̀dọ́là ẹ̀yin bàbá àtẹ̀yin màmá alálàáfíà ẹ̀yin tẹ́ máa dúró tì á lórí ètò yìí ìmí inú mi wá dùn sí fún tọdún yìí ni pé àsìkò àwọn ọmọ àsìkò wọn ti bẹ̀rẹ̀ ọlùdé ńgbà ẹjẹ́ múnú àwọn ọmọ yìí dùn ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó mi iná ti jọ jà tó jẹ́ wípé wọn ò jọ sípọ̀ wọn ó sì wo mi mí ó wo ẹlòmíì láti gbé àkọ́mọ òun náà ti ẹ̀wà ń rò péjọpọ̀ báyìí àbò láyé fẹ́ ṣe ńgbà tí ò bá ságbára bàbá tán sì tún le pèrè pé ẹyẹ bóun ni wọn bá fẹ mọmọ lọ bí báyìí yóò kó náà tiẹ má dejúmọlé ó ti pẹ tá tiẹ tí mọmọ yìí jáde ẹyẹ bóun la ti fẹ ṣe é bàbá wọn pèpè pé tí wọn ò rí pé wọn bá gbé ńgbà míì gan yóò pé kí ló kàn. Ìdí abánú tó fi jẹ́ pé bó bá ń gbọ́ mi láàárọ̀ yìí tó mọ̀ pé olọ́mọ ń ta olọ́mọ ń bì kan jẹ́ wọn ó bọ̀ mú wá jáde mẹ́wọn ó bọ̀ mú wá bí àmàlà fẹ́sítáfẹ́sì. Ẹ̀yin olólùfẹ́ ètò yìí àmàlà fẹ́sítì yìí àjọṣe ni ni agbára rẹ bá ká láti ra tíkẹ́ẹ̀tì méjì bó ṣe kan bó ṣe méjì bó ṣe mẹ́ta bó ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọmọ ó dà ẹgbà ẹ bá ń kàn fún àwọn ọmọ ó wá lè jẹ́ àwọn ọmọ tó jẹ́ pé ìyá ní dá wọn tọ́ tó jẹ́ pé kò sì rọgbọ ó sì wò ó kó mọ àwọn ọmọ jáde má sì rò bí i tá a ti fẹ́ ṣe àmàlà fẹ́ sí àwọn tí kinní ìkónú pọ̀ díẹ̀ lọ́jọ́ àwọn olóúnjẹ aye olóúnjẹ àmàlà tó wọn gbajúgbajà ńlẹ ìbàdàn àwọn ni ajọ daṣẹpọ tí wọn ó mọ wá ṣàmàlà fún wa mo wá fẹ kẹ ẹ bá àwọn ọmọ míì wà tó jẹ wípé

0: Ekasan, eyi ni akujọpọ oroyin agbaye lede Yoruba kan ni 32 FM 94.9. Ta kale si Laughter House ori okitin ti Premier Mokola Ibadan. Peter Olasupo lo ni royin saju egun awon koko tu wa ninu royin tuni. Agbari ijoko egbe awon omo leyin Christi yen PFN ni atiro are Tinubu lati dagunla si ati buwolo aba ofin kan eleyi to nfofin de mimo se wasu ninu awon oko ilero. Ajo eso oju popo FRC ni ati fidire mule wipe eyan kan lo ti dagbere paye porigba o se iyen ninu jamba oko to waye loju ona morose ko sibadan iyen lori afara ti kara. Labala royin le okere achijagbara omole India kan lo ti fopin si ibinu yan ise yan onje lodi olojo merin dini ogbon ile to se latari bi awon idanwo se nlu sita saju ojo idanwo. Lago royin re daraya ajo CAF ni ti mu imugboro de ba awon iko egbe agbabolu ti o mo kopa ni bi idije ife eye ti le Africa ti ati di iko meji dini ogbon. Lago amuludun Bookwright lo ti so ide pataki eleyi to fi teko leti roke okun to si fi ere cinema gbelewo sile iroyin on re lekun rere. Ebe awon omo leyin Christi yen Pentecostal Fellowship of Nigeria PFN una ni ati ro are Bola Tinubu lati dagun la mo se buwolo atunse aba ofin to ni se pelu eso ojo popo todo 2026 ti an gbe kale lati fofin de mimo se wasu ninu awon oko ilero lorilede wa Nigeria. Egbe PFN ohun ni a sapejuwe aba na gege bi eleyi to nde yesini tabi eleyi to le darugudu sile lagbo esin nse ni egbe PFN je ode mimo wipe nse ni awon ri aba ofin na gege bi eleyi ti an gbina ya re lati fi tako awon omo leyin Christi ki are si yago fun ko mo se buwolu debi ti won so do fin. Akowe apapo egbe PFN Bishop David Bakare lo soro na jade lasko to n ba won akoroyin soro lopin ipade igbimo alase ajo PFN eleketa re ni ilu Eko. O salaye pe egbe PFN se ni awon gbosuba fun ilakaka eso oju popo FRSC gege bi an se mu abuwa loju popo. O wa salaye wipe aba ofin eleyi ti an gbe kale bayi kudi e kaato ati pe ohun to kan ko leleyi lopin gbogbo ipenija to n koju orilede wa Nigeria. Aba na ni an daba re wipe enikeni eleyi to ba n taja sokowo tabi se wasu ninu awon oko iloro yo san owo itanran egberun lona adota naira tabi ko lo ewon osu mefa tabi ko se mejeje. Orilede America una ni ati benu atelo sise kupa awon molebi eni owo Reverend Ezekiel Datomo iyen nipinle Plateau ngba ti ijoba le America eka eleyi to nboju to ile Africa se apejuwo ikolu na gege bi eleyi to ku die ka to ton sin je ode mimo wipe awon pe fun ati je ki awon eyan to wu wa labi na poju kata ofin eka ijoba orilede America to nboju to oro ile Africa una ni afi oro lede ninu oro ibani kedun tabisita fa awon omo lebi awon eyan to lugbade ikolu na ni Washington ninu atejade tabisita lori ayelujara. Orilede America ro ijoba orilede Nigeria lati gbe igbese toto labe opin loju ona ati dena iru ikolu be lojo waju ki won se daju ke awon to se ikolu ohun foju kata opin. Atejade na ni o ti sapejuwe ikolu ohun pakalike ti n waye limo limo iyen sawon agbegbe awon omo leyin Christi ati si awon bomiran eleyi ti o je wipe awon eyan ti ko ni agbara lo wa nbe iyen lekun Middle Belt lorilede wa Nigeria to n pe fun apero. ẹni kan dondo ni o ti fidi re mule ko ti dagbere faye porigba o se ngba ti awon meji miran fara sese yana yana ninu ijamba oko to waye lori afara ti kara loju ona muruse iko silu ibadan la fe mojumo ni gege bi ajo iso oju popo ro safety bi o se visitor won ni ijamba ohun to koko waye una ni o sele pelu oko nla marun pelu toyota sena kan eleti iwadi sin lo lowo ta o fihan wepe ere asapajude lo fa ijamba na nigba ti ijamba elekeji tun waye nibudu ohun kan na pelu oko bus elero eleti ijamba na sele lasiko ti awon tun de na ipadiawure ti won se setan lati ko awon oko to kokko ni ijamba kuro loju ona morosi ohun isele ohun lo fa ti sukere pakere oko to fi wa loju ona morosi ko si lubadan leyi ti ajo iso oju popo ti wa ngba awon loko lamoran lati yago fun oju ona kara ojodo baga ki won lo awon oju ona miran na titi ti awon fi ko awon oko to ni ijamba na kuro loju iruna ni pinle oyo ile ise olopa lowo won titi awon afurasi meji latare didari eru eleru gba oko bomi lo ile ise olopa ni pinle oyo je odi mimo ipe awon apo agbado toto orin le ni 1550 una ni apo ti awon ri gba to wo re sin lo bi million meji le ni 30 naira lasiko ta won sise abo awon ni lu oyo agbenuso le ise olopa dsp ayanlade olaye nka je odi mimo ipe awon olopa eka eleti oje amojuto monitoring unit una ni awon ri ita lolobo ti awon si yabo ibuba awon eyan na to wa ni agbigbe irepo nibi ti owo titi arakunrin eni ogoji odun olawale karim ateni odun merin dini adota iyen ogun bi monday ile ise olopa je odi mimo ipe awon ri awon oko akeru eleti won dari re lati bi dari agbadu na gba oko bomi ile to ye ki oko ohun murile ipinle kaduna ko to ti gbe won gbe wa si agbegbe irepo ni ipinle oyo gege bi le ise olopa se wi won ni iwadi pin o wi pe awon afurasi na ne wa lara awon ikokan ile ti o mo lowo ninu ni dari eru eleru gba oko bomi loju ona ti ri owo gobo ilona ko bo fi mu awon afurasi ohun yen ti wa bere si ni sapatenu jewo ti igbese sin lo lowo loju ona ti mu awon omo egbe won yoko ati lati ri awon eru miran eleyi ti won ti dari e gbabo miran lo ewe commissioner olopa ni pinle oyo abimbola olugbenga oje odi mimo fun gbogbo aralu wipe ileise olopa ni pinle oyo ona ni awon mu oro abo emi dukia ati okowo to bofin mu awon eyan lokunkundun lati daju pe awon nda bobo won won wa ro awon oloko ati awon olugbe ipinle oyo lati wa loju la lakan fi nsore ti ba si pura si onkun abi enikeni ke tete fi tu awon ajo eleto abo liti bakona ni ipinle oyo wa nbi awon olugbe ipinle oyo ni ti nke gbajare aito awon osise eleto ilera jake jado awon lewosan ijoba ti nbe ni ipinle yi ti aje odi mimo wipe iwon ba pere ti awon osise eleto ilera ohun na lo nse amojuto awon alaisan nigba ti n ba awon akoroyin wa nikirin 32 fm 94.9 soro ise ni ake gbajare ipo ti awon ileewosan alabode ati nila eleto wa nipinle yi nigba ti bere si ni ka awon ipenija eleti awon n koju lemolemo lasiko ti awon ba se abewo sawon ileewosan ijoba leyi ti aje odi mimo wipe aisi awon ibusun fun awon to fe se itoju ati aisi awon irinse toto lati fi se ayewo to fi ma eto awon onimo segun oyinbo ona ni aje odi mimo wipe o ti fa ti opolopo awon eyan fi padanu awon eni won won wa ro ijoba ipinle oyo lati bojuto awon ipinija to n koju eka eto ilera leyi to je pe opolopo awon eyan ko lo lanfani tabi ni owo lati gbe awon eyan won lo si ile iwosan aladani fun itoju to peye
1: gbogbo ẹ wọn ni irọrun eruku ni irọrun ẹyẹ bi wọn ba ba wa se yoo ro gbogbo alorun iti hospital fi n wa ni empty to ye pe enikan ni o wa nbe ye ko ri be mo ko na ko sanu fun wa lori lede Nigeria isa ori bi awon olori wa tan ba ba wa ni tan ba wa se gbogbo e o ma gunroge ko lo sanu
2: ye ko ri be won o gbe yan wa si hospital ki won ran re ro ki won ma re yan kan kan da won lohun e ba ni wa nkan se si oro o ne baje
3: na kuge to ba se lo ta re to ti baje e to lo ti bere o ti bere ti pe ṣùgbọ́n ìkí ìsára àjọba ní mọ́ ń fà pé wọ́n mọ́ bá lọ ẹwà wo nìkan o àìláàánú àti àìní àkóyawọ́ ọṣẹ́ bẹ̀rẹ̀ àwọn òṣẹ́ náà wọ́n máa ní àwọn dókítà náà ń bẹ pé ẹnìkan ló ṣiṣẹ́ bí èèyàn bíi mẹ́wàá bó lè ṣe ní rẹ̀ tọ́mọ́yà olóògùn ni la fi ń ran ìjòlú kò sí ẹni tó fẹ́ fi ẹ̀mí kalẹ̀ tó fẹ́ fi ara kalẹ̀ àbí tó fẹ́ ṣe dáadáa mọ́ lórí àtúnṣe nǹkan
4: owó ìjọba ló ti wá o. Torípé ibi tó yẹ kí ìjọba ti pèsè ogun fún wọn tẹ bá délé ìwòsàn nísìnyí àwọn tó wà ń bí o sọ pé kò sí ogun ńlẹ o ogun tíjọba fún wa tá a ká fún yìí èyí tẹ tó yẹ ká fún yìí tẹ fi níwòsàn kíákíá kò sí irú ẹ ńlẹ o ṣùgbọ́n ìta fowó ara wa rà ṣé ká fi tọ́jú ní abẹ́ lọ rà wá ń ta kò dẹ̀ sí bó ṣe fẹ́ jẹ́ nítorí pé táwọn èèyàn ní ni ẹ lọ wo àwọn ẹ mọ̀ rí ìfúye tó wà lọ hospital mo ti ní experience kẹ́tẹ́ pé a ti ṣàyẹ̀wò kí ni ṣe lágbára kí ṣàwáyé àwọn kan afẹ́ test ẹ̀jẹ̀ lásán oríṣẹ́ wọn ti pọ̀ jù ó sì ń wo fíìmù ó fi wá wo fíìmù nígbà náà báyìí á bá wọn fà á débi pé àwa náà mọ̀ pé àmẹ̀tọ́ wa àwọn ibìkan mélòó àwọn èèyàn ọ̀tọ̀ làwọn tí ń ṣe méjì tán ń jẹ́ méjì world made ó ṣàkọ ọ̀tọ̀ àwọn tí ń kọ káàdì ó ṣàkọ ọ̀tọ̀ làwọn tí ń pé ẹ tó gbẹ̀mọ̀ agẹ́ǹsì dé báyìí wọn ó mọ sọ fún yín pé ẹ ní sùúrù tí ò bá sáǹfààní ẹ gbé lọ bí àwọn ìpara wọn o ẹni tá a gbé pé yóò kù yóò yè lọ́wà wọn ó tún máa ní kéèyàn tún máa lọ gbé wa ẹ lọ àwọn aládàáni yẹn owó ló ń jẹ́ ń tòótọ́ ṣùgbọ́n wọn ò kọ́ dàbò yìí kò ní fọ́ọ̀nì sí pé adé ọsùtù ìjọba kan wọ́n ní kò sí bẹ́ẹ̀dì ńlẹ̀ wọ́n ní kò sí bẹ́ẹ̀dì tá a fi gbé bó àti nọ́ọ̀sì wọn ó tó mẹ́ẹ̀ lóòótọ́ owó tá a ná ń bẹ̀ owó tó pọ̀ ní maternity tá a ní ẹ lọ àwọn ọsùtù tó jẹ́ ọsùtù ńláńlá tá a ní mélòó gangan lólógùn tẹ bá débẹ̀ ní tẹ bá fẹ́ claim pé a normally ìjọba ní.
0: lábala ìwòye ọjà fún tòní akọ̀ròyìn wa nìkànnì 32fm 94.9 barakat adiamo tó ṣàbẹ̀wò sí agbègbè ọjà ìsọ̀bàtà nínú ọjà ogun pa lójú ọ̀nà ìdí kan nílùú ìbàdàn láti mọ bó ni ọjọ́ ọjà ṣe rí lábala bàtà rírà pàápàá jùlọ fún àwọn ẹlẹ́yẹyọ àti àwọn tó jẹ́ aláràtúntà.
5: oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà ní inú ogun pa àmọ́ inú ìsọ bàtà ní ìdí kan ni a wà ẹ jẹ́ ká lọ sí ọjà.
6: ayé mo ti wà nídìí ọjà yìí fún bóyá bí ọdún bíi mẹ́fà sísìn tó jẹ́jẹ́ wípé ó ṣe dáadáa àwọn òkè ní ọjà tiwa a kì í gbé àpò gbọ́n fúnra wa la máa lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe é so ó ti ní design lóríṣiríṣi a máa búùkù ẹni ìgbà tá a bára tó bá pọ̀ so wọ́n wà bá wa dì í àǹdí ẹni lọ bẹ̀rẹ̀ látòrí 100 kg 300 kg 500 kg 600 kg nǹkan sì yàtọ̀ ní nàìjíríà táwa yìí o torí wípé ní ọdún márùn sẹ́yìn nígbà yẹn 700 ní òtítì 1 economy nàìjíríà ni generally gbogbo nǹkan ló wọ́n number one transportation material tí wọ́n ń lò
7: owó bẹ̀rẹ̀ bí èlò ni mo lè fi bẹ̀rẹ̀
6: tó bá jẹ́ pé yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ bó bá ṣe wà ní ìkàwé èèyàn ṣùgbọ́n ó kéré jù ẹ lè mú 50-60,000 mo jẹ́ oníṣòwò ní bàtà and mo dẹ̀ máa ń lọ sí ìlú abá lọ ra ọjà ọjà ní ìwọ̀nba bíi ọdún méjì sẹ́yìn àpáta kò tí ìwọ̀n tó yẹ tá ń rà nígbà yẹn à ń rà ní 300-350 ṣùgbọ́n lójijì ọjà yẹn kàn gbéra tó wọ́n kò dẹ̀ sẹ́yìn tí ò mọ̀ bí nàìjíríà ṣe rí ní ìsìn owó mọ́tò gan wọ́n gbogbo nǹkan wọ́n láìlọ́n ta fi ìrà náà wọ́n àwọn tó ń bára gbé lọ́run náà fowó lé ló jẹ́ kó tún wá wọ́n ló wá jẹ́ kó di 13 báyìí kò sẹ́ńtà kí ń tajà fún àwọn aráàlú òkè ń wá ondo àkúrẹ́ ìkirè gbogbo wọn ló máa ń wá.
0: ìròyìn ló ti ń dé ṣètìgbọ̀ yín láti kẹ́ni 32fm 94.9 ta kalẹ̀ sí laptop house orí òkè tẹ́ǹtẹ́ premier mọ́kọ́lá ìbàdàn lábala ìròyìn ilẹ̀ òkèrè ajáfẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn nílẹ̀ india sunam wachuk òun náà ló ti fòpin sí ìfebipanú òní ìwọ́de ọlọ́jọ́ 36 tó gùnlé léyìí tó fi ń pè wípé kí mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ dharmendra pradhan kó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí oríṣiríṣi àṣemọ́ṣe tí àwọn ìwé ìdánwò fi ń lu síta ṣáájú ọjọ́ ìdánwò wachuk ẹni ọdún 69 ló kéde fífòpin sí ààwẹ̀ ọlọ́jọ́ dini ogbon to ngun le lori aye lujara to jodmo ipe igbese ti ohun gbe ohun ona ni lati deyin ko won ba se pakalike leyin isele ohun lori lede India ajafeto omoni ohun jodmo ipe laipe laigina won pada so ide pataki to npi gbe awon igbese be nigba to je ko di mimo ipe nse ni ohun gun le ifebe panu lati ojo keji dini ogbon osu kefa leyi ti ohun na fi ohun na takobi awon idanwo awon akeko ni ile eko ti nko nipa isegun oyinbo se nlo sita to si mu ke ogun logo awon akeko na ke mo tun ijoko se idanwo se eroyin koni chuba ilo fun tosan to ni ele fi atejise yin sowo si wa be ba ni royin yaji ajo kan abomi te fe fi toileti e fa tegise sowo sori 0705-655-0949 tabi news@32fm.com.ng eroyin ohun je kikojo lati wa kinwale aboluwade peter olasupo lo tin royin e ma ya seun
8: Alubata nrese jabata onilu dudun fitunun gbogbi apodunun be alusekere onagere kori ba meji ko 32 fm 94.9 lo mudunun paraye
9: 32 fm 94.9
10: laughter house
9: ori oke tete premier
10: mokola ibadan

0: àlejò wa lọ́sẹ̀ yìí lórí ètò Sabenco ni bàbá Peter Fatomilọ́lá ẹ wà níkàlẹ̀ láti gbádùn ẹ̀ dáadáa.
1: Lẹ́ni mo wà lọ́dọ̀ ọmọ agbóṣẹṣẹ ìfàyàlé ṣé mo gbà.
2: Ẹ sì na ọmọ agbófá ti bi ti ran ọmọ ti gbalẹ̀ wá dáhùn sí fá ọmọ Bẹ́ǹkúlé mọye odò tó hù.
1: Bàbá Peter Ọládélé
2: Fatomilọ́lá
1: ẹ máa wò pé àwọn nǹkan tí mo mọ yìí báwọn mo ṣe mọ kì í ṣe ìgbà àkọ́kọ́ tí máa jókòó ti yin rẹ̀ first time tá a máa jọ jókòó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín báyìí was maybe 2011 nígbà yẹn lọ ẹ lè má rántí mọ àwọn nǹkan tẹ̀ dẹ̀ jùlẹ̀ fún wa nígbà yẹn ó pọ̀ ó dẹ̀ wò mo wá wò pé tí orí ọ̀fẹ́ mi bá wà láti wá bá yín ká tún gba ìmọ̀ sí i látọ̀dọ̀ yín ìyẹn ni mo ṣe wá lé ní bàbá inú mi dùn láti jókòó pẹ̀lú yín sá.
2: Inú èmi náà dùn láti rí.
1: Ẹ tí wọ 70 ẹ ní ẹ̀ ń wọ 70 lọ́kàn màmá dẹ̀ ṣe wà láyé nígbà yẹn ní màmá wọ̀ sí 102 years ó pọ́n wà ní Ìgboyà. Ilé-ìfẹ́ nígbà yẹn lọ.
2: Mo ti á dágbére fáyé tẹ́yìn á ṣe go now.
1: So o mi calculation mi o ṣe right. All right bàbá lára àwọn nǹkan tẹ sọ gbà yẹn kí n má ṣe intro tó pọ̀ jù mi ni mo dẹ̀ lọ sí bọ́lá ti bí yín fi ṣe èkìtì ní àwọn èèyàn ti mọ̀ wọ́n dẹ̀ ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn interview yín orí ìmọ̀ nípa ẹ̀sìn ifá ní apá kan àwa gbé wọ eré tíátà tẹ̀yàn láàyò tó yẹ pé pẹ̀lú ọjọ́ orí yín wọ́n sì ń pè yín gbogbo àwọn iṣẹ́ ńláńlá náà sì ń pè yín fún àmà oníbàáṣe máa link ẹ̀ mọ́ra later. Nínú interview tí mo àkọ́kọ́ ṣe ẹ sọ fún mi nígbà yẹn ẹ ní ìmọ̀ nífá ẹ dẹ̀ sọ wípé a ní over 400 religions ní gbogbo àgbáyé pé ṣùgbọ́n ní Nàìjíríà àwa gbé méjì tá a wá gbé yẹn àwa fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sìn míì mọ́ kò sí nǹkan tó kàn wá then ó wá dàbí pé ní orílẹ̀-èdè wa lénìí fún àwọn tí ò jáde wọ́n ti gbàgbọ́ wọ́n ti pé lẹ́yìn christianity àti islam kò sí ẹ̀sìn míì nígbà yẹn náà lọ́hùn ẹ tún sọ fún mi pé ẹ ti ka 6 and 7 books of Moses with key bẹ́ẹ̀ ṣe sọ ẹ tiẹ̀ sọ wípé ẹ ní gan pàápàá.
2: Mo ní ilé.
1: Ẹ ní ilé.
2: Bí mo ẹni tó bá ní báíbù kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó bá tún ní 6 and 7 books of Moses.
1: Ẹ ṣùgbọ́n ẹ̀yin tẹ jẹ́ tó jẹ́ pé ẹ gbàgbọ́ nínú ẹ̀sìn ifá ẹ̀dẹ̀ ní ìmọ̀ ifá ṣé ó yẹ kẹ́ tún máa tọ́ pípẹ́ àwọn ẹ̀sìn míì.
2: Ó yẹ o a máa ń wá ìmọ̀ kúmọ̀ ni nígbà tó jẹ́ pé ìmọ̀ ni ifá ìmọ̀ sí ní àlùkùránì ìmọ̀ sí ní bíbélì mímọ́ bible knowledge ni wọ́n pè islamic knowledge ní àlùkùránì ifá knowledge ní tiwa tó bá jẹ́ pé mo gbé ifá mi nìkan in isolation mo wá kẹ́kọ̀ọ́ lọ nínú ifá èlò ebre mi ò ní wide to ṣùgbọ́n tá a bá tí mo bá kẹ́kọ̀ọ́ nú bíbélì lọ tí mo rìn jìnà màá ríbi tó fi jọ ifá tí n bá ṣe tátàtà tútùtù nínú àlùkùránì tàbí mo súnmọ́ àwọn mùsùlùmí tó jẹ́ ọ̀rẹ́ mi tí mo fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò màá ríbi tí àlùkùránì náà ti ìgbà tá a sì yẹ wò náà mo rí wípé díẹ̀ nínú tó wà nú bíbélì díẹ̀ rẹ̀ náà ló wà nínú àlùkùránì òun ló dífá fún pé abraham tó ń pè ní bàbá ìgbàgbọ́ àwọn mùsùlùmí wọn tàpá sí abraham wọn pè ní ibrahim joseph wọn ní yusuf david wọn pè ní dauda tẹ bá sì ka isu dáfídì nínú bible tẹ lọnú bíbẹ quran bẹẹ ṣe ka ẹ bára mu anabi isa jesus christ so tí n bá ti rí i pé tí wọn yẹn jọra èmi náà wà máa wò pé tiwa yìí bí ò tiẹ̀ wá láti region tiwọn torí gulf region ni ẹ̀sìn méjèèjì yẹn ti hù Godfrey Johnny has made a jitty diddy. Tie what old diddy look too fair. Mofe wa ma in tow we so taco in tolong winnie. I been town one year so taco ni. Fu a pere, but I lonin no bibeli mima. Oni emma oni binu suban. Ma se je ki orun ki wo ba ibinu re omo yin kan lo wa na wa soke wa ni rabbi ituma eni pe oluko e mi lo ni arakunrin mi le binu lo le semi kin to binu I down to on fun ni pe lona adorin meje 70 times 7 to tumo se pe ko fe ko binu 2020 ni emi na wa ri wo in ti bi bele so ni pa ibinu re ibinu si re ki bi mo re o mo ba nkan je ni ki wa ni iwo ifa e ko wo lo ko wa ni pa ibinu ngba ti mo si lo ti mo si bo o gbe yonu lo soro ni pa ibinu o gbe suru la ma npe awa babalawo npe a ni fe pe ja fun awon ogbe re ani ogbe suru ogbe yonu ogbe lotun ogunda lo si ni je be o le ma binu kinu ke mo ba jijakuja e mo jijakuja ke mo se je bi ke bi ijakuja ni mu ni je bi ke bi ibinu dan kankan suru baba wa eyan to ba ti ni suru ogbogbo lo ni laye seri inti aka ninu bibeli e wa wo bi to ti lo jeyo ninu odufa ati be lo ifa ko wa leko bibeli ko wa leko alqurani ko wa leko.
1: All right baba ni orilede ile ni mama so pe orilede yi opolopo gbagbo wi pe ti o ba ti ni ti o ba ti nse christian ti o se muslim won ri ifa bi borisha se belo se ri tori pe a ma so
2: ojo o le ni mo ifa ko mo bo osa kankan tori ifa ni baba orisha ko so osa ti o le fowo soya ko ni ti ifa bo ko si osa ta lo mu awon orisha so kale waye orun mi la jana o mu irun mo le oju ko tun igba mo le ju ko si okan le o ni wo run mo le laarin gbogbo won je 1601 olokun wa le aye ogun lakaye osin mo le lo lana fun won o ni olulana ti babalawo ba wa to ba wu o le ma bo osa kankan
1: so sese
2: o possible
1: ki babalawo ko ma bo isu ko ma bo shango ko ma bo shango ko ma
2: mo se le bo shango mo se le besu it's not compulsory the only thing mo le rubo fesu
1: okay
2: mi bo esu mo le rubo fun esu but ko mi pe mo bo esu
1: kini ya to bibo asi
2: bibo ma laye nse kan ni client kan wa sodo mi ti oro re ba jomo awon alagbara to nda alarm awon aye ka ba bere lowo eleri ipin ifa lo nje be o kini ona bayo ti o fi yo lowo awon alajogun yi awon ajogun ti fa ba to wa sona nta se nkan ta ni ka se tan ko jo yen tori ta la se nko jo se mo pe eni to wa lese kan aye ese kan orun ta fe gba se irapada fun se tori temi ni abi tori ifa ibi npa fa ni

iṣẹ́ wọn wá bẹ̀rẹ̀ sí ní fọn rere wọn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńlá ayé. Àna alánà ló pọ́dún mẹ́sàn-án tí bàbá ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé. Lónìí gbogbo tá a mọ̀ ṣe lórí ètò yìí lónìí yóò máa ní ṣe bàbá Adébáyọ̀ Falétí yóò máa ní ṣe pẹ̀lú wọn. Ẹ lẹ́ ń bẹ̀ wọn kú ìkàlẹ̀.

lórílẹ̀-èdè nàìjíríà ta wà yìí lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ ǹjẹ́ ó yẹ yín wípé ẹn tó jẹ́ ọmọ bíbí bàbá wọ́n ń bẹ nínú kulu mọ̀ pẹ̀lú mi lónìí tí mà bí wọ́n ní àwọn òbéèrè kọ̀ọ̀kan sí kejì ta ni bàbá bẹ́ẹ̀ ni ta ń bàbá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni tá a mọ̀ lójú amóhùnmáwòrán wọn a mọ̀ yàtọ̀ gédégbéǹgbà míì sẹ́ni tí ń bẹ nínú ilé lọ́dọ̀ titi yín ẹ lè sọ pé òpìtàn ni wọn lọ́dọ̀ titi yín ẹ lè sọ pé òǹkọ̀tàn ni wọn àmọ́ nínú ilé bàbá ni hàn bàbá bàbá ni hàn àmọ́ ẹ mọ̀ jẹ́ kí n ẹ mọ̀ jẹ́ ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àwọn náà ó bọ̀ síbi láìpẹ́ láì jìnà tá a mọ̀ sọ̀rọ̀ nípa bàbá adébáyọ̀ falétí àti gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe ṣáájú àmọ́ àní sọ̀rọ̀ nípa sinimá lórílẹ̀‐èdè nàìjíríà ká mọ̀ dákọ̀ bàbá àní sọ̀rọ̀ tẹlifíṣàn lórílẹ̀‐èdè nàìjíríà ká mọ̀ dárúkọ bàbá n ò ní máa wọnú ẹ̀ lọ lónìí sàn-án kí ló dé tí ń wọnú ẹ̀ nígbà màá mi ń bẹ níbi tí wọ́n sọ̀rọ̀ ń pẹ́ àní sọ̀rọ̀ tẹlifíṣàn lórílẹ̀‐èdè nàìjíríà àní sọ̀rọ̀ àwọn ìtàn tó ní ìtumọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nollywood yorùbá ká mọ̀ sọ̀rọ̀ bàbá adébáyọ̀ falétí àwa ní sọ̀rọ̀ ohun tí wọ́n ń pè ní èdè language nínú nollywood yorùbá ká mọ̀ sọ̀rọ̀ bàbá adébáyọ̀ falétí àní sọ̀rọ̀ àwọn classic tí wọ́n remain classic tó jẹ́ wípé báwọn èèyàn bá ń gbé wọn yẹ̀wò káàkiri universities káàkiri àgbáńlá ayé lórílẹ̀‐èdè nàìjíríà ní o gbogbo orílẹ̀‐èdè adúláwọ̀ ní o wọn ò ní sọ lọ sọ́tún sọ lọ sósì orúkọ bàbá adébáyọ̀ falétí ó má ṣe bẹ́ẹ̀ kọ́ má jẹyọ. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá àti ele wọ́n sọ fara ìlú.

ọ̀pọ̀ èèyàn ló lè máa lérò wípé ibi sinimá nìkan ni pé ojú amóhùnmáwòrán nìkan ni bàbá wà. Rárá o, a bá sọ broadcasting, a ní sọ̀tàn broadcasting ká mọ́ sọ̀tàn wọn. Ká mọ́ dakọ wọn dáadáa in capital letters. A ní sọ̀rọ̀ poetry, ewì kíkọ. Ìjẹ́ ti ẹ̀ka ewì Adébáyọ̀ Fálétí apá kìíní àtapá kejì. Ìgbà àkọ́kọ́ tí mo rí ewì ọ̀hún ní ti ẹ̀ tí ìwà Ìbàdàn rárá. Èwo lẹ rántí nínú àwọn ewì Adébáyọ̀ Fálétí? Ẹni bá lè pè wọlé lónìí tí ó ka ewì wọn kan látorí. Ní sì fóun tọ̀hún 5,000. O ní ṣí o, bó bá ti ṣí o ti lọnu o. Ó ka odidi ewì wọn láti bẹ̀rẹ̀ tó dópin. Ọba ń kà í mọ̀, ọba ń kà láti inú ìwé í mọ̀. Kò sí bó ṣe fẹ́ gbé o lè rúlà í mọ̀. Nínú àwọn nǹkan tí àwọn tó yẹ ká máa celebrate, òun ni àwọn tí wọ́n ti ṣe fún àṣà, àwọn tí wọ́n ti ṣe fún ìṣe, àwọn tó ti gbé orúkọ Nàìjíríà sí Global Map. Pẹ̀lú bí gbogbo nǹkan ṣe dàbí ìgbà tó dojúrú, àwọn tó jẹ́ wípé wọ́n dúró, tó jẹ́ wípé báírò wọn, gègé wọn àti tákàdá wọn, ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí tool for protest, tool for change in the society. Tó jẹ́ pé ohun tí wọ́n kọ, àwọn ohun tí wọ́n dúró fún, ó dúró fún àyípadà àwùjọ. Ohun tó tọ́ ni pé kí a celebrate wọn, ká yẹ́ wọn sí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ̀rí bá ṣe celebrate bàbá Kọ́lá Oyèwọ̀. Bàbá lọ sójú ọjà tán láìpẹ́ yìí. Bàbá wa padà dé, àtèmi àtàlejò mi, tí wọ́n jẹ́ ọmọ bàbá Adébáyọ̀ Fálétí ńlájọ mọ́ wà lọ. Torí àwọn ìbéèrè kan bẹ tí ń béèrè tí ń béèrè tí ń béèrè tó ṣeṣe kẹ́yìn gan ó mọ̀ nípa bàbá tẹ́lẹ̀ jẹ́ pé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ máa mọ̀ wípé àṣẹ báyìí ló tún rí. 32 FM 949 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́. Wáyé ìdí Ṣọ̀lá ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi. A lọ sójú ọjà ní ìsìn bàbá padà dé, àtèmi àtàlejò mi lámà ṣe bẹ́ẹ̀ tájọ máa wà tí ì parí lónìí. Ẹ̀ ń lẹ́ ń bẹ̀ wọ̀ ẹ̀ kú ìkàlẹ̀.

0: ìdíje Commonwealth Games ẹlẹ́ẹ̀kẹta lé ní ogún owó ẹgbìnà yálànà lórílẹ̀-èdè England nílẹ̀ UK pàápàá jùlọ ní Glasgow ní Rangers lórílẹ̀-èdè UK nílẹ̀ UK ní kíní ọ̀hún ti gbìnàyà níbi tó orílẹ̀-èdè Nàìjíríà tá a ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa lọ́wọ́ nítorí pé láàrin bóyá bíi wákàtí mẹ́rin ó lé ní ogún eléyìí tí ìdíje ọ̀hún bẹ̀rẹ̀ lórí ní Glasgow ní ilẹ̀ UK orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àti kó àpapọ̀ nǹkan tó ń lọ sí bóyá bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje ọ̀hún pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ torí pé lásìkò eléyìí tá a wà iná níbi tí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Scotland ní Glasgow pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ lásìkò tá a wà iná Roland Ezekure bàbá ẹni 50 ọdún òun náà ló kọ́kọ́ ṣe kiní ọ̀hún tó kọ́kọ́ gba mẹ́dà àkọ́kọ́ fórílẹ̀-èdè Nàìjíríà níbi tí bàbá òun ti gbà mí bàbá ló fórílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn paralifters níbi tí bàbá òun ti gbà mí bàbá àkọ́kọ́ kó tó wá di wípé arábìnrin tí ń ṣe Esther Nwogu kó tó di pé òun gba gold fún ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà níyẹn nínú ìdíje ọ̀hún bó tiẹ̀ wù lẹ̀ jẹ́ pé kì í ṣe méjì yẹn nìkan la rí nítorí pé Esther Oyema òun náà gba bàbá tiẹ̀ náà nínú ìpele ilé táwọn tán ti ń gbé irin ìyẹn àwọn weightlifters lóbìnrin Esther Oyema òun náà gba bàbá tiẹ̀ náà òun náà ló wà fà torílẹ̀-èdè Nàìjíríà tá a fi ní àmì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níyẹn nínú ìdíje ọ̀hún lórílẹ̀-èdè ti Scotland níyẹn ní Glasgow lórílẹ̀-èdè Scotland ní àti bẹ̀yẹn bákan náà ẹ̀wẹ̀ nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje Formula 1 lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì ńlọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Hungary bá ṣe kọ̀wé nítorí wípé lẹ́yìn tí Kimi Antonelli tó gbé kiní ọ̀hún lọ lórílẹ̀-èdè Belgium ní ọ̀sẹ̀ tó kọjá a tún ti gbìnàyà lórílẹ̀-èdè Hungary níyẹn nínú ìdíje Hungarian Grand Prix torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì ńlọ́lọ́wọ́ bá ṣe kọ̀wé bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé ó ń jọ bí ẹni wípé ọwọ́ Max Verstappen òun náà ní kiní ọ̀hún fẹ́ máa wà lásìkò tá a torí pé ọwọ́ Max Verstappen ń lọ sókè lọ́wọ́lọ́wọ́ nínú ìgbáradì eléyìí tó ń wáyé lásìkò eléyìí tá a wà ṣùgbọ́n padà máa mọ nǹkan tí ó padà bá tẹyìn kiní ọ̀hún á padà máa mọ nǹkan tí ó bá tẹyìn yọ bákan náà ẹ̀wẹ̀ nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ kíkan fún ìgbà àkọ́kọ́ láti inú oṣù kejì nígbà tí Tyson Fury tó jà kẹ́yìn bàbá ó tún padà sórí okùn lẹ́ni olórílẹ̀-èdè Thailand níwájú èrò tó ń lọ sí bóyá bí ẹgbẹ̀rún kan ó lé díẹ̀ òun náà ni Tyson Fury ni ó ti máa jà kojú ọmọ bí orílẹ̀-èdè Poland mo sọ̀rọ̀ nípa Mario Walsh òun náà ni ó máa bá kojú ara rẹ̀ lẹ́ni kó tó di wípé àpàdà máa wo ìjà alágbára táwọn èèyàn ti ń retí láti bóyá bí ọdún bíi mélòó kan láàrin Tyson Fury àtòun Anthony Joshua kó bá di lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì náà wọ́n kọ́kọ́ jà lópin ọ̀sẹ̀ táwọn torí pé kó bá di lọ́la náà Anthony Joshua náà padà sórí okùn lórílẹ̀-èdè Saudi Arabia òun lòun ti jàjà tiẹ̀ náà la fi ń kí àwa tá a jólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwa tá a jólùfẹ́ ètò ìgè ní ẹni ìkànnì adẹ́rin ìpòṣónú 32 FM 94.9 lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹni tó gba ìdíje AFCON lè tó jẹ́ wípé a rí lórí pápá wípé orílẹ̀-èdè Senegal ó fi àjọ orílẹ̀-èdè Morocco ní ẹni nínú ìdíje ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé ní bóyá bí inú oṣù kejìlá ọdún tó kọjá tó dẹ̀ pé àjọ CAF àwọn padà bọ́ta láti wá sọ fún wa wípé orílẹ̀-èdè Morocco eléyìí tó jẹ̀yà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lórí pápá òun náà ló padà gbé ìdíje ọ̀hún lọlé kẹ́ ẹ̀ bá gbọ́ pé lẹ́yìn tí kiní ọ̀hún ṣẹlẹ̀ orílẹ̀-èdè Senegal àwọn padà lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí àjọ CAF tí wọ́n gbé wọ́n ní òtẹ́ àwọn lọ́rùn ṣùgbọ́n ní báyìí náà àjọ CAF ti padà jẹ́ kódúmọ̀ kó bá di ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá ìyẹn October 8 àwọn làwọn gbé ìdájọ́ àwọn kalẹ̀ o láti jẹ́ pé kí a lè mẹ́ni tó gba ìdíje AFCON gangan ní ẹ láàrin orílẹ̀-èdè Senegal tó orílẹ̀-èdè Morocco nígbà tó bá fi di bí oṣù kẹwàá ọdún eléyìí tá a wà nínú ẹ̀ gangan a mẹ́ni tó padà gba ìdíje CAF ká kúrò lórí ìdíje AFCON òjàre ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yẹn ká lọ sórí ọ̀rọ̀ kárakáta àti kátàkárí àwọn agbábọ́ọ̀lù tó pé lásìkò eléyìí tá a wà iná ikọ̀ Como láti orílẹ̀-èdè Tàló wọ́n ti kó owó lọ bá ikọ̀ Chelsea o lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ Chelsea mú sọ̀rọ̀ nípa Chevo Chalobah pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ bá iná ikọ̀ Como wọ́n ti láwọn ṣetán láti san 30 million euros ní ẹ fún ikọ̀ Chelsea lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí wọn eléyìí tó jẹ́ pé lásìkò eléyìí tá a wà iná inú ikọ̀ Chelsea ló wà ṣùgbọ́n tó jẹ́ pé ó dàbí ẹni pé kò ní rí bọ́ọ̀lù gbà nínú ikọ̀ Chelsea ní sáà tó ń bọ̀ ṣùgbọ́n bọ́ọ̀lù ṣe ń lọ náà ó ń jọ bí ẹni pé ikọ̀ Inter Milan táwọn kọ́kọ́ ń wá lórí wípé àwọn fẹ́ gbọ́mọkùnrin ọ̀hún ó ń jọ bí ẹni pé àwọn olówó lọ́wọ́ tán fẹ́ fi gbé agbábọ́ọ̀lù orí náà ló fà tó jẹ́ pé ikọ̀ Como náà fi kó 30 million euro lẹ̀ mọ tẹ́nìkan kò tí ì lè sọ báyìí ni bóyá ikọ̀ Chelsea ó gba 30 million euro lọ́wọ́ ikọ̀ Como àbí wọ́n tún ṣì máa dúró de ikọ̀ Inter Milan ní àti bẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ yẹn torí pé nígbẹ̀yìn gbẹ̀yìn àjọ tó ń ṣàmúto bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Germany wọ́n ti padà kéde lẹ́ni o wípé olùkọ́ni Jurgen Klopp ti gba iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ àgbọ̀njẹ orílẹ̀-èdè Germany bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé olùkọ́ni Jurgen Klopp ó fi ọ̀rọ̀ kan léde fún àwọn alákòóso lórílẹ̀-èdè Germany àwọn tó jólùfẹ́ orílẹ̀-èdè Germany pàápàá jùlọ àwọn tó jólùfẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Germany ó sọ ọ̀rọ̀ kan ní ẹ̀sìn wọn ẹ jẹ́ ká kọ́kọ́ dúró náà mú bọ̀. lẹyin ti orilede germany ti won kede olukoni yoyin club gege bi olukoni won na ni baba ohun bota lati wa soro nipa wipe o ni ki enikankan lati orilede germany ba ti le soro alufansa kankan si en to ikankan nu awon molebi ohun o lojo ti kankan nu awon to jo lufe bola fisegba orilede germany to ba ti bota lati wa soro abi to je ko bu ikankan nu awon to je molebi ohun orilede germany to wipe ohun sise gege bi olukoni won o lojo yen na lohun fi se eko agboje orilede germany sile o lo ise agboje orilede germany ohun lohun wa gba ode ohun de fi awon molebi ohun ohun o fi won gba se ninu ko agboje orilede germany die yi ke ba fe soro alufansa se ni kankan ohun gangan ni ke koju oro si e de ma bu kankan nu awon molebi ohun ta ku oro lori oro to ni se pelu yoyin club ka lo so orilede ta lo nitori pe ge ba se menu ba fun yin bi abejo melo kan se yin pe orilede ta lo won soro nipa oluko ni pep guardiola lati je ke ko ohun na wa gba sege bi oluko ni iko agboje orilede ta lo sugbon bawo se n lo bayi na oluko ni pep guardiola o so fa awon orilede ta lo wi pe ohun o ni nkan kan se pelu iko agboje won o ohun o de se tan lati gba sege bi oluko ni fun iko agboje orilede ta lo o lohun o gba se ni ati be ina lo wa fo to je pe orilede ta lo won ti kuro lodo ti oluko ni pep guardiola lasiko ta we won de ti lo sodo en to je ando pillow ele to se wi pe clever menu ba lojo yen wi pe ki orilede ta lo ki won lo ba sugbon bayi na orilede ta lo ti lo ba pillow bayi pe ko ma bo ko wa je oluko ni agboje orilede ta lo papa julo pelu bawo se n lo bayi na ade won dun merin ototo ohun na ni orilede ta lo na ti fi n lo mo kiyan lasiko ta we pe ko wa gba se iko agboje orilede ta lo won la won se tan lati fo mo kiyan lade won dun merin ko le duro ge bi oluko ni ati beyen ba kan na ewe lori oro to ni se pelu karakata ati katakara oro ti wo tan patapata laarin iko chelsea ati en to je agbabo lowo yin fun iko orilede france to tun gba ninu ko Crystal Palace mo soro nipa Marco Lacroix pelu bi oro se n lo bayi na iko Chelsea ti gba lati san owo to lo si bi £52 million lati gbe agbabo lowo eyan ko ninu ko Crystal Palace koda ba ilu bi oro se n lo o se ko je pe ngba ta ba fi ri opin ose tabi ta fi ri bi ojo aje Monday o na ni iko Chelsea o pada kede wi pe awon ti gbe agbabo lowo eyan ohun ni eko ninu ko Crystal Palace ba kan na ewe iko Aston Villa agbabo to se atamata se won mo soro nipa atamata se Ole Watkins ele to se pe omo legacy ni iko agbabo lu Fenerbahce lati orilede Turkey awon ti kowo de o won la won se tan lati gbe agbabo lohun ko ninu ko Aston Villa ko ma bo lorilede Turkey ko ma gba bọọlu ti e be bo se o le je pe iko Aston Villa won duro ni duro wi pe awon se tan lati ta Ole Watkins fun iko kiko sugbon njo bi eni pe iko Fenerbahce o ni nkan tan ti gbe mi to pe won la won se tan lati gbe omo kiyan ko ninu ko Aston Villa wo awon oroyin ye po papa julo ri o karakata ati katakara awon gba bọọlu sugbon iroyin po lamu tamu ta de gba pinle fun yin te julo fe wa niyan ninu ikan ni adan yin po sunu 32 FM 94.9 ni role toni e mo pe ki se joko enikan lapa bi e kuro le
1: ta kuro le gbogbo ara ile Abimbola Lami loruko mi mo kin
2: Ridwan Adekunle clever
3: Rafael Ambali loko ti mo je em na kin
0: be se n gbo wa lori radio yin na le le darapo mo wa loju opo ayelu jara wa 32 fm 949 feyen 32 fm 949 feyen ohun le fi darapo mo wa loju opo ayelu jara ba je facebook abi youtube lo ya si eyin lowo e ma bo nbe ke darapo mo ke ba ti wa nde be ma ba wa pin kawon elomi na le mo pe eto ege o tin lo lowo ni ikan ni aderin posonu 32 fm 94.9 sporting crystal
4: atokun
0: e je ka bere lati orilede scotland pa pa julo ninu dj commonwealth to lo lowo ni glasgow
4: okay.
0: Ni scotland
4: okay
0: orilede nigeria ti bere dada pa pa julo awon para athlete wa ati ri meda meta ototo lati odo awon ikan latodo okunrin meji lati odo awon obirin ati bere lona to da gba se kagiri ti pe bo se mama lona lele a ma ri meda because laarin 24 hours cdj bere ka so pe 34 hours cdj bere ati ri meda meta igbese wo ni ajo to nsamojuto bola fisa to jamojuto ere idaraya lorilede nigeria ajo nigerian sports commission ni won gbe ti kini fi rohun bayi yato si nkan ta ti man ri lateyin wa forilede nigeria ninu awon dj bayi
4: won so pe ero witi logun in terms of number apo na won ni 74 ni awon athletes nigeria to wa ninu idije yi ni gbogbo idije e ma ri pe won mu adeku ba àwọn ìdíje tó máa ń wáyé nínú commonwealth bóyá torí àsìkò àbí torí facility àbí nǹkan mi wọ́n wí ọ̀dì ọ̀dà bíi méjì mẹ́wàá ló ṣíkú ló ṣàṣẹ́kù nínú àwọn èyí tí wọ́n yọ sílẹ̀ yẹn ó ṣeéṣe kárí tó jẹ́ pé nàìjíríà náà jẹ́ ojúlówó níbẹ̀ tó jẹ́ pé àwọn area of specialization wa but tá a bá sọ̀rọ̀ nípa area of specialization fún nàìjíríà ní games tó bá fara mọ́ olympic báyìí gbogbogbò ẹ rí pé ibi weight lifting àti eré orí ọ̀dọ̀ náà láti máa ń rọwọ́ yọ ìyókù akàn ń lọ kópa ni so tó máa ń náyọ àwọn ìdíje kan tí nàìjíríà ń kópa ń bẹ̀ àbáwọn orílẹ̀-èdè míì wọ́n ti dín wa lówó tá a fi ṣòfò kù ní apá abẹ̀yẹn nìyẹn so now ẹ jẹ́ ká béèrè pé nígbà tí a pọ̀ jù báyìí lọ how many medals la mú bọ̀ ní Birmingham I think 12 golds 9 silver medals mi ò rántí iye bronze mọ̀ ngbà náà wọ́n lọ aláfojúsùn báyìí nísìnyí ẹ má yẹ kó jẹ àwọn àkàndá iná ló máa ń gba bẹ́dà fún wa so ton ba ti gba ton te ba re lomi o se se asi lawon akopa to sise dada o iru omo to lo ni 2025 to lo under 18 yi omo messi kini kan lo nje ma ran ti oruko re ni 100 meter 200 meter omo 17 years ile na se dada and this other guy to na swim ma ran ti oruko re awon hopefuls wa niyan ati iroruko awon participant tan but ile ma ye ko ti flash wa o yes yes yes
0: sporting clever
2: adogun
0: NSC Nigerian Sports Commission won kede niboya bi ose meji seyin wi pe enikan ni lati orilede Nigeria to ba ti gba memeda oni owo ti o gba ko ba gba gold medal da pe $3000 na ni wa gba lesekese na den ma transfer ko ba gba silver wa gba $2000 ko ba gba bronze wa gba $1000 won de ni wi pe lati gba ti won ti de orilede Scotland ni won tin fun won lowo nja at least won si wa nbe nsin lati bi abi ose meji ti won ti camp so rile de Scotland lati gba yen na tin fun won ni bi $350 abi £350 ni owo nje lojojumo
4: dollars ni
0: lowo nje lojojumo fun lati je pe bi won se wa nbe won ni kidije ba ti bere won ba won so di 500 so bi dije ti bere yi won ti ba won so di 500 e wo ni wo bi wi pe isowo ti NSC se gbe idije ti won se se awon to je akopa lati orilede Nigeria ati bon se se gbogbo won lojo tan je kan ko orilede Nigeria ati gbogbo camping won tan se yi lo fa to orilede Nigeria fi bere bayi ni abi o kan je wi pe awon to bere lo kan ja awon to bere dada se ma ra won kan to tun se ma boju wa je
2: odun na bo ba ri ba igba mi wa do je pe ku ise nigba mi a ma mu ori onise ya oda bi ati en ba be ran mo nse to so fun gboda to ba ti dede lodo ti dede o change to ku o iwo ni fun ko fi 5 naira to ku ko fi ra nkan gba yin won mo so be fun wa even bi to jina asare lo bigba ti teyan ji nkan gbe le o sare lo nitori wo ti won be fun and then lekele ki o kan sa dede tele ma lu lasan e wo gora awon eyan ti lo tan wa ni Glasgow bai to ja won awon to ja won eleto alase gankan jajo lo e mo pe ko le je nkan to jo emi loju to di popolopo dije bai even gan awa ta je eleto boya awon alase gan a fe po ju awon akopa lo sugbon fun lati le ronu kan bai oda yo de mo ri onise ya yato si ngba ta de be a ri ibose a ri keke a ri glove a ri gba ara wo se gbogbo nkan yen yo kokko da omi tutu si yan lokan na pelu nkan to sele nisin koni si ori ofe kankan fun awon to ja awon akopa lati le so fun wa wi pe ibi ta won sun le fun ti ja won pa dede ibi ta gbara ba mo o na le yo se mo sugbon nkan to wa ya mi lenu loro ti awon NSC ni pe e se ta riru fe ru alakale wo bayi ta de rowo ko fa won ni pe
0: e je ka kokko sumo oju oja na sugbon fun awon ta je lolufe formula 1 ni gbagade elekeji lowo lowo ba se nsoro yi o ti pari lorilede Hungary Sir Lewis Hamilton lo pada pari si ipo alakoko Charles Leclerc lo pari si ipo elekeji Lando Norris o pari si ipo eleketa ni gbagade elekeji le to waye lorilede Hungary e je sumo oju oja ka pada de a soro lori oro nkan to nlo ninu ere idaraya dada amusiwa wale ti an lo wa nbo wa iko kale

0: the joy of a great nation, rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
2: Give it up. Drop it. Get it.
0: 32 FM, 94.9.
3: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni. 32

0: orúkọ ẹyin olóòtú ètò yìí bá mi àbí bọ́lá lámì ìdìdì sporting chrysler ọmọ ọlọ́jọ́ bíi jẹta kọ́nu
1: bọ́bọ́ bèbí ẹ wájọ́
0: ọmọ mo fi ń ṣe ìpẹ̀lẹ̀ ìpẹ́ àtúkù ilé ẹ káàbọ̀ sí orí yìí ètò lágbolágbo lórúkọ àwọn wọ̀nyí òní mo wá fi ń kí ọlọ́run ọba mi ọba tó tó kì ọba mi ọba tó tó sà ọba mi ọba tó tó yìn kúrò gangan ni màmá bọ̀ ó lọ bá bọ́ bọ́ bọ́ ó lọ bá bọ́ bá yé ó lọ bá bọ́ bọ́ òkè ó lọ bá bọ́ bọ́ sàlẹ̀ ó lẹ́bọ̀ mi àjígí ó lògùn mi àjíṣà ó la síwájú ogun lálọ ó la kẹ́yìn ogun lábọ̀ ọlọ́run mi ò ogó mi tí mo wá tàn lò ogó mi tó wá tàn yìí má ṣe jẹ́ kó parẹ́ o.

gbogbo àwọn ọmọ ìyá mi nínú micra gbogbo àwọn ọmọ ìyá mi ní junction to junction gbogbo àwọn tèmi ní gbogbo àbẹ̀tẹ̀ ẹyin tèmi lórílé ẹyin tèmi gbogbo òkè ògùn ẹyin tèmi ní bàràpà èrú wà lànlátẹ̀ ẹ ọyẹ ẹjẹ àjọ máa mú ìdí dìngbí dìngbí. Ọgbọ́n ẹ̀yin tèmi lókè àdó, ẹ̀yin tèmi ní challenge, ẹ̀yin tèmi ní pọ́pọ́ òyẹmọjà, ẹ̀yin tèmi ní ọlọ́run sògo, mo gbábẹ̀ mo fi wọ amúlò. Lórí ìkànnì 32 ó kò ní rédíò ẹlẹ́kùnjẹkùn. Ọyá àná ẹjẹ́ alẹ́kùn ẹ̀ síbẹ̀ ká yí pín síbẹ̀. Ẹ mọ̀ wípé abala méjì tètò eléyìí ní tó fi yàtọ̀ sí gbogbo àwọn ètò entertainment. Màá fún ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní pátí. Màá gbé pátí wọnú stúdíò. Níjẹjọ èmi àti Muftah Gọ́lájọ wà ní báyìí Mr. Perfect. Àjọ mú nǹkan lẹ̀ dáadáa. Lásàálẹ̀ olórin mi ti dé ẹ lọ lẹ̀. Ẹ lọ mọ sáìn dánsì sun yín ẹ jájọ wá. Ẹ lẹ̀ fẹ́ tó bẹ̀ẹ̀. Wọ́n fi wẹ́ra wọn. 32 FM o lè fi wé gbogbo kànnì mi torí pé Ọlọ́run ló fi wájọba.

0: rédíò rẹ sókè má wulẹ̀ dá gbogbo àwọn ìkànnì míì láàmú ní ìpín síbẹ̀
1: kò kẹ́kẹ́ ò fẹ́ kí ìjàmọ́
0: ó yá mo ti gbé kinní ọ̀hún dé o.
2: Mo ní pé màá gbọ́n òtútù yẹnu lára yín ṣé láti bá ń wáwọ́ ọ̀rọ̀ wọ́.

0: láwọn kankan tán tó pọ lọ ẹjọ padà dọrọ ọyẹ ẹyin tèmi ní gbogbo junction ẹyin tèmi ní gbogbo abẹtẹ mo ti sàwúse sí mo ti kí alẹ iṣẹ la fẹ ṣe amọ mo fẹ ká kọrin dáadáa olórí mi tètè dé nkan tó dẹkùn báyìí náà ni pé káwa gan ká gbádùn tó ń gbà á ó ní máa fi sáré sáré mú abala àkọ́kọ́ yẹn wá tó bá jẹ́ yìí ló ṣẹlẹ̀ sí kápẹ́ yìí ni
1: wọ́n ní fuji
0: ẹ̀ẹ́dínlẹ̀ afẹ́mi ẹ̀mọ́ ìbí
1: rẹ̀ ẹ̀dín tánà tánà débi tó bá
0: jẹ́ ti lọ ni
1: mo ní ṣe fuji tẹ́mi ń kọlẹ̀ yìí wí
0: abẹ́ wọ́n lọ sójú ọ̀pọ̀ facebook lọ́mọ wò mí wọ́n lọ ṣí ààrẹ
1: mo ní ní wọ́n gbà tẹ́mi bá ṣe ń kọrin o mo ní ní wọ́n gbà tẹ́mi
0: bá ṣe ń kọrin o yìí ló ṣẹlẹ̀ sílẹ̀ ẹ̀yìn lẹ́ni pátí sáré mú yẹn wá ìyá ara máa fi yẹn jọ̀rọ̀ ìyá mi tó bí mi sílẹ̀ ayé abọ́ládé adẹ́rọ̀ńkẹ́

ẹjẹ ẹ farabalẹ ẹjẹ gúnlẹ tọkẹ tó mọ pé alẹ ilẹ host party o bẹ bá gbe fara lé ago meta 2:30 a lo nje ayran ti tan awon se nkan se ori pe ohun o ma nkan bi obe titi o se dun ni to je pe laarin ose bi meji seyin teyi ba ti se party tan obe ohun si mo merun a ni we won ti keran nle abi bẹ̀bẹ̀ rí bẹ̀ bẹ̀yàn bá tún gbé fáwọn àwọn events planner àwọn náà bá tún ní wípé bá tún ti di tírì oúnjẹ náà tó ti máa tán.

0: láti ẹ̀lé mọ̀ pé ẹ ti wà ń bí ẹ kọ́kọ́ sọ fáwọn èèyàn ẹ ti dé o ẹ kọ́kọ́ fi síyá ẹ lẹ̀.
1: Mo káyìn olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọ kékeré lágbàlagbà. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ̀ orúkọ mi ni Kabiru Adesokan tí gbogbo èèyàn mọ̀.
0: Ẹ ti bẹ kò yẹ kẹ́ ẹ ti bẹ. Ọya nǹkan tó fi wọ́n mọ̀ yín pé Kabiru Adesokan ló wà ní stúdíò ẹ kọ́kọ́ jù ú lẹ́nu.
1: Ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ Ọlọ́run ló mọ̀ dájọ́ wọn. Ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá Ọlọ́run fún wọn lẹ́gbàá. Ọ̀tá tó ń ṣe tó máa ń ṣe o. Ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá Ọlọ́run ló mọ̀ dájọ́ wọn. Ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ Ọlọ́run fún wọn lẹ́gbàá. Ẹni tó ń bá mi jẹ tó sì ń bá mi mú wálé mi wọ́n dá o. Tó wá sọ̀rọ̀ mi láì dáṣe bọ́ Ọlọ́run rí wọn. Ìdájọ́ ẹ tó wù ẹni ó bá mi dá wọn. Ọlọ́run

0: Bẹ́yàn bá ká ní ẹ o, tó rò pọ̀ ti tan igba ẹ lọ́lọ́run lókè, sàtí àhátẹ tuntun. Àkàṣe ni kú iṣẹ́ wọn rojú kókó. Àkàṣe ni kú iṣẹ́ wọn rojú kókó. Àfàìṣe ni kú iṣẹ́ wọn sọ ọ̀rọ̀ dìjà o. Mo ní bẹ́yìn ò mọ̀ yín, sọ́lọ́run mi ò mọ̀ yín. Àní bẹ́yìn ò bá rí yín, sọ́lọ́run mi ò rí yín. Gbogbo àṣe ìbàjẹ́ ṣe bí tòun là ń wí. Ọbẹ̀ san tẹ́gbẹ́ kaná ṣe bí kò ti jiná. Tó bá jiná tán ṣe bí ẹ̀sán máa ti dé. Tẹ̀yìn tẹ̀bí yín lẹ́fọ̀bẹ̀ oúnjẹ kó.
1: KP Wonder.
2: Orí ti ń bá orí màmá wà.
1: Orí yín ti ń bá.
2: Mo ti ń bá orí màmá
1: wà. Ẹ ti rí ẹ ti jẹ́ àbí.
2: Orí ti ń bá.
1: Ẹ wá fọkànbalẹ̀ ẹ̀ tí ì jẹ́ nǹkan kan o. Mo tẹ̀sẹ̀ ń bọ̀ ni mo tẹ̀sẹ̀ ń mẹ́yẹ bọ̀. Ọyẹ́ lọ sáídẹ́ǹsì sùn yín.
2: Mo
1: ti pé kí ni àjójójó. A fúnra wa ní gbogbo sì ayẹ. Mo lọ sójú òpó Facebook gan ní 32 FM yín ẹ. Nǹkan tó kàn nílò láti máa ṣe fún
2: mi.
1: Ṣé kọ́kọ́ lọ wo lórí tí mo gbé wá láti. Ó ti rí bó ti ṣe jókòó. Bó ti ṣe létè ń bọ̀ sójú òpó Facebook. Torí mo fẹ́ lọ gbẹ́kẹ̀lé bíi méjì bíi mẹ́ta. Lásìkò bá ti tó láàrin ìṣẹ́jú bíi méjì sí ìsìn. KP Wonder ẹ tún fáwọn olólùfẹ́ yín pé ká máa lọ sójú òpó Facebook kọ́ lọ máa wòyí lẹ́yìn ìgbà yẹn á wá lọ gbẹ́kẹ̀lé.
0: Ẹ̀yin olólùfẹ́ KP Wonder ó yẹ máa lọ sórí Facebook bá ẹ̀ lọ́ máa wo KP Wonder ọmọ yín ọ̀rẹ́ yín àkàndá Fuji tí gbogbo ẹ̀ mọ̀ sí KP Wonder ẹ bọ́ra orin.
1: Ẹ máa lè sún bẹ́ẹ̀.

0: lọ sójò bó Facebook yẹ ma lọ kọmi ẹ ti rí ké bi wonder ni ẹ bá wọrí ẹ rojú ẹ dáadáa akàndá olórí fújì tọ sáyé ń sọ lọ́wọ́lọ́wọ́ tá à ń jẹjẹjẹjẹ a lè ẹfà jẹ tán.
1: O lo mele olusekere o lo mele olusekere Emmanuel bota bọlẹ lori stage owo to ba ti kowo dani nikan ni ko wa o eh ja mo josike bi wonder.

0: ó pọ̀, ó pọ̀, ó pọ̀. Àfi bí ìgbà pé ká má yọ kúrò ńbẹ̀. Òótọ́ ni ẹ bọra ni. Bóyá ẹ bọ́rọ̀ orin, màsáré fún yín ní kinní yìí, kó tó di pa àlọ́rí, kó tó pé mo fi máa mọ béèrè ìbéèrè méjì bíi mẹ́ta, kó tó di pa wàá gbé pè, ẹgbẹ́ lu ẹgbẹ́ gangan o. 32 FM 94.9 Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. À ń fi ẹ̀rín gbáfẹ́fẹ́ gbá gbogbo àgbáyé mú síkún. Só ti yé ń bá wọn. Ó yẹ kọrin fún 32 FM.
1: 32 FM 94.9 ó wà ń bẹ̀ o.

0: nǹkan tẹ́ sọ nìyẹn tí bá sọ pé lágbolágbo ẹni 32 FM 94.9 ẹ̀ẹ́gì tó gba bíbá ìwọlé ká máa fi mú ká máa sí lálálà fi bọ̀ ká máa sí
1: lálálà. alálùbá rí ìka ọmọ gbogbo ẹgbẹ́ yìí.
0: lágbolágbo.
2: lágbolágbo rí tí ẹ̀fọ́.
0: alágbó kí ló kọ̀ yín láti bo lẹ́sí ń pè.
2: abegbe smith mọkànlá.
0: láti.
2: mọkànlá.
0: ọyá kí lè fẹ́ béèrè lọ́wọ́ olórin mi lásàálẹ̀.
2: mo ní kí n kíkí bí wọn bá mi o. mo bá dúpẹ́ pé ara tó lé ayé ìjọkọ̀ jọra lọ lónìí. mo gba ara jẹ ẹmọ.
0: à ń gbọ́ yín.
2: mo gba ara tá a jẹ́ àkàndá báyìí ìgbà ìgbà bá fà wọ ara sí lónìí tòun ló wà lórí ọkọ sí. mo bá dúpẹ́ mo kíkí bí wọn bá mi kí mo rí o.
0: lágbolágbo 32 FM fẹ̀yìn ẹ̀ kí ló kọ́ yín láti bulẹ̀ tí ń pè pápápá.
3: ó kọ́ mínísítà yí ìdàtà ọkàn láti ọ̀ràn yànbàdàn.
0: láti ọ̀ràn yànbàdàn ìbéèrè yín fún KB Wonder ìbéèrè kan.
3: KB Wonder.
4: brọ́dà mi.
3: kò mà ní bàjẹ́ èèyàn ti wà.
4: kò ní bàjẹ́ èmi sọ
3: wọ́n ta. kò ní bàjẹ́ ẹ ṣe gan. ìbéèrè mi ni pé ṣé KB Wonder nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ orin ṣé ó ti rí ẹnìkan tí ò ríran tó wá dàbẹ̀ pé ń wò gẹ́gẹ́ bí àfojúsùn pé ṣègbéyàn kan ni ríran tó ń kọrin.
0: ọ̀yà ẹja ẹ dáhùn bẹ̀rẹ̀ ẹ̀ka máa lọ lé.
4: èmi ò mí tí ẹ rí mí tí ìràkànnà kankan gbà yẹn torí mo fẹ́ lè sọ pé iṣẹ́ orin náà ló gbé mi jáde ló jẹ́ kí n máa bọ́ síta pé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ inú ayé.
0: ẹ̀yin náà sì lè ṣe ẹ sì nígbàgbọ́ inú ara yín. ọyẹ fẹ bèrè nípa amúlá fẹs tí yẹ lọwọ mi wátàbò ń lẹjọ torí ọlọrun 08146428064 kébì wọnda tẹ bá pè sóde ẹ máa ń lọ àbí.
4: iṣẹ tí mo gbà jù
0: yẹn iṣẹ tẹ gbà jù ọyẹ ẹ fún ẹpin nọmba yín láàrin ìṣẹjú kan méjì.
4: 08060638572
0: ẹ tún pè
4: 08060638572 wọ́n dẹ̀ lè pọ̀ whatsapp mi 09077878 7068.
0: àdúrà tẹ̀mí ó ṣe fún yín ni wípé bẹ́ẹ̀ bá ti ń pe ọlọ́run mọ̀ jẹ́ yín ibi dáadáa tẹ́ wá lérò pé fẹ́ dé ọlọ́run mi ń débẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó yẹ jẹ́ kí n lọ gbé kéde bíi méjì bíi mẹ́ta títí gbogbo àwọn pẹ̀lú gbogbo àwọn tá a jọ ṣe kinní ọ̀hún àfáàlì gbogbo wa pátápátá sàlámù emmanuel ẹ ṣe o a tún pàdé lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú olórin míì ire kàbìtì lọ́ọ̀dẹ gbogbo everybody wa ó dàárọ̀ o.

0: dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísulo nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mí rí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúwa olè ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúwa olè ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn ketekete. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wá ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹni.

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.
3: It's 10 o'clock. Sleep can wait. 1 million naira may not. Open for more with Guinness.
4: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aisha Lawal. Mo fẹ́ kí a bá mi gbọ́. 32 FM lórí kan ni 94.9.
5: Ẹni wa disappointed.
6: Ẹ̀ṣin ló lè rẹ́ sí sá. Ìròdẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32 FM 94.9.
1: Laughter House orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.
7: Show me your 32.
8: Ọmọ Ọlọ́run ló ní kí máa má rì ní láti ẹ̀. Kí làbá máa jẹ báyìí.
9: This skit was performed by Goroso Ekiti.
10: 32 FM 94.9.
11: Tiri Bosa.
12: Bosa, Bosa, Bosa.
13: Tori mode, mode, unmi tewe ade.
14: Soniya de we famu o taro kono mo da bakia.
15: Amalo go fatu.
16: Mode pa loju mi. Mode pa loju mi ti mo fi nga yi lodo.
17: Ama de nfe wa.
18: Mai kuro aye ni e.
17: Okuni nfe wa.
16: Emi ko le nfe Oluwa le nfe o
18: bese bese bese.

ìjìnlẹ̀ ìlásán lẹ́lómi bá jẹ́ pé ìjìnlẹ̀ ìlásán ó ti yé mi ebi ṣalákọ̀wé ìntírí ọ̀gidi ni mo ti dàgbà ibẹ̀ wọ́n.

0: Hello. Hello. Ìjìnlẹ̀ ilásán. Ó ti yẹ́lò mi. Ẹ gbádùn orin gidi gan lálé òní mo máa ṣe. Ìra sẹ́nu mi ń dédé síbí. Tẹ́ gbádùn èké máa sí ẹ̀. Hello. Hello. Hello. Bọ́wọ̀ l'entertainment ní gbòòrò lásìkò yẹ́ ẹ̀yin tèmi. Bọ́wọ̀ l'entertainment ní gbòòrò báyìí ẹ̀yin tèmi. Sẹ́kẹrẹ. Sẹ́kẹrẹ.
1: Ó gbàgbà rẹ lójú gbọ́pà.
0: Ó ga jù sẹ́kẹ̀ lójú gbọ́pà kò sọ́mọ olú ẹ̀.
1: Àwọn olóògbé ló bá lọ dènà bí
0: ọ. Wọ́n ti ṣe kinní yẹn fún wọn náà rí. Ẹ ló sẹ́kẹ̀rẹ̀. Wọ́n ti gbérù ọ látẹ̀yìn àwọn olóògbé. Ẹ ló. Ẹ ló
2: ẹ̀ka ilé
0: o. Ìyá Èlì.
2: Ìgìnlẹ̀.
0: Ẹ ìyá mi.
2: Ọmọ tán sọ tán sọ tán.
0: Èèyàn ló mọ obìnrin. Ẹran ńlá ló gbé. Ẹran ńlá ló gbé. O gbé wọlé odidi ẹran ló gbé.
2: Ẹ wá tún láwọn kan ó ṣe mọ̀lú ọmọ mọ̀lú mọ̀lẹ́.
0: Wọ́n á kọ́ ọkọ sí ẹran bàbá sẹ́ bàbá amúṣẹ́.
2: Ẹ máa
0: wí eléyìí ò tí ì gbó. Ẹ̀yin
2: ọ̀sìn ọ̀pẹ̀ tí ìyàwó ti gbé sẹ́fàwọ̀ olóbìnrin ilé. Ìdajì ìdajì ìlàrin ẹran.
0: Ẹ̀ẹ́n
2: ìgbẹ́ ṣèdajì.
0: Ẹ̀ẹ́n ó ṣe àyín náà rí.
2: Ìlàrin ẹmọ tó pín mọ̀lú sí mẹ́rin.
0: Ẹ̀ẹ́n
2: òun lẹni tí ó ṣè náwó rí. Ìlà ta ni tiwọn.
0: Ìyá.
2: Wọ́n
0: ti gbé wọ́n ti gba sí àti wọn.
2: Bí yọ̀kù wọ́n ó dà á. Bí màá
0: dúkù wọ́n ó kó.
2: Ẹni bá ti gbé tó ti pè wọ́n sí ibì kan ibi àti ó ti mọ̀ pé òun fọ́ra ń jẹ nì.
0: Ìtìdá.
2: Ẹ̀bùn náà bá ti gbó lójú kú. Bó ṣe ọkùnrin náà ọkùnrin mi àwọn ọkùnrin náà ń ṣe o.
0: Àwọn ará àdúgbò wa ń kọ́ yàtọ̀ sáwọn olóbìn ilé yín.
2: Àwọn ọkùnrin ń ṣe.
0: Ẹ̀ẹ́ ọkùnrin náà tó máa ń data tó kù.
2: Ọkùnrin náà ń ṣe.
0: Ọkùnrin náà ó data tó kù lọ́lé. Tí ó kọ ẹran wọn lè kẹran wọn lè kẹran wọn lè kó nǹkan mímu lè kó nǹkan mímu.
2: Bẹ́ẹ̀ni tó ti péyàn ẹgbẹ́ oúnjẹ ẹgbẹ́ ẹ bá fẹ́ ṣèrànwọ́ kó gbóúnjẹ ìfàlásì.
0: Ọ̀rẹ́ mi kan tiẹ̀ ti gbàgbé odidi ìlàjì mọ̀lú ìdágbé inú ọkọ̀ rẹ̀ ó lóun gbàgbé. Ọjọ́ karùn-ún la tó lọ ọjọ́ karùn-ún la tó ó lóun gbàgbé wá gbé ẹran inú ọkọ̀ o. Léṣù pé bá a gbé ilé sínú bùtù ẹ̀ tí yẹn bá tán ká. Ó lóun ti gbàgbé ó ti ṣebẹ̀ṣebẹ̀ṣebẹ̀. Ìmẹ́lò làwọn apò ni ẹ̀ ẹja tó kù náà rè mú tó. Ìyá Elisa tó jẹ́ òní tí ọ̀yá yìí. Àwọn tèmi nìyẹn. Aláì bọ́bù láwà. Mo fẹ́ pàdé ọ̀rẹ́ dà. Hello.
3: Ìmìlẹ̀
0: ọ̀rọ̀ ẹ̀kálẹ́. Ẹ̀ka àlẹ́ màá
3: wà á bàrẹ̀ mi látọ̀jọ́ aláàfin.
0: Bàbá jẹ́ ẹ wà.
3: Ọmọ wa pa.
0: Ojú òní
3: ti. Ìjìnlẹ̀ bá ń bárùn.
0: Ẹyin ọkùnrin ilẹ̀ ń gé sí.
3: Ẹ sá máa ń mú ọ̀sá yọ tọ́ wá náà ni.
0: Ọlọ́run ló fún mi ní ẹmọ̀ pé mi náà ọ̀sá gbọ́dọ̀ fi pamọ́.
3: Ọ̀rọ̀ tí èsè wótòwótò ṣùgbọ́n ọ̀rọ̀ kéńkéré yọ wá kí yẹrankọ́rò kí.
0: Ọlọ́run ni ọlọ́run ni kí n máa wọ́n sí.
3: Ọ̀rọ̀ talẹ̀ tún kí.
0: Ẹ̀yin náà sọ.
3: Sẹ́ẹ̀rẹ́ tí mi ta ámbàlì mú àwọn òpẹ àwọn ẹlẹ́ran gangan fídà ni wọ́n máa ń pè fídà.
0: Kí lẹ pé yìí?
3: Fídà.
0: Fídà bó.
3: Okú ọrọ̀ ni ń jẹ bẹ́ẹ̀.
0: ẹ̀rọ ẹran lẹ̀ ń ta ẹran lẹ̀ ń ta ẹran lẹ̀ ń ta ẹran lẹ̀ ń ta ẹran lẹ̀ mọ́ ta àbí àbí ẹ mọ́ pọ́ fi dáadáa àbí ẹran lẹ̀ ń ta ẹran lẹ̀ ń ta.
3: ẹrẹ́dẹ́mi ń ta àtùgbọ́n jẹ́ mọ́ láwọn ẹlẹ́ran
0: lẹ́gbẹ̀ẹ́
3: ẹ mọ́ jà sí àwọn olóbìnrin lè jáde alọ́yọ̀ aláàfin
0: o. bẹ́ẹ̀

0: dààmú ẹ lóòótá ló wà mẹ.
1: Fẹ́kẹ̀rẹ́ máa ń dun ní.
0: Fẹ́kẹ̀rẹ́ máa yìí máa jọ mí lẹ́nu lálẹ́. Ewo ni
1: wọ́n. Ìwọ bá jọ ara ẹ lẹ́nu, àwọn olóbìnrin ń gbé wọ̀.
2: Ṣé wà lọ́jọ́ bí ó ní ẹ̀fí fẹ́? Kíjọ́ máa lẹ́kí aláfẹ́. Ṣẹ̀kẹ̀rẹ́ lọ bá ń jó. Ṣẹ̀kẹ̀rẹ́ lọ bá ń jó. Mi àdó ń kẹ́ ẹ̀nàdó ọ̀túnú ṣàtijọ́ mi.
0: This is me and you know. Tell you about the legend. Let me tell you. Job. Baoni, Boro Sheri Entertainment level. You only lounge. And you only hotel. I only can in the I am below on my bike. Get him. You want my gym that. Hello, I got a bojari.
1: Every
0: two. You want gaba me?
1: Ẹjẹ́ orúkọ mi ẹjẹ́ ìpamọ́ díẹ̀ àwọn ìdí kan.
0: Ó ti yé mi.
1: Ẹ rí àwọn ẹjẹ́ tó ń bọ̀ tó bẹ́ta.
0: Àwọn èwo.
1: Ìmí ń bẹ tí àwọn ìjọ nǹkan pé àwọn wọlé kéré kan ó tó bẹ́ta. Àwọn kan ti pé mọ̀lúdò máa fara pa tẹ́. Ọ̀lẹ́ ọ̀lẹ́ inú ẹ̀ ọmọ inú ẹ̀ làwọn tó ń lò.
0: Kí ni wọ́n fi ń ṣe o?
1: Wọ́n fi ń ṣe ń jẹ náà ni bẹ́ẹ̀. Ẹ jẹ́
0: Ibo wa le rantan ti mu ibo ta ti ran
1: awon olonje adugo kan ta ba se nje kankan won ti won nyan ko ka kini e mi kan ko wa sibe
0: kabiyesi olohun
1: ti awon ajemo nla ni nigbo odo mu yo ti amo la mo o ni aba ni kin so won ori fufu ti je wa ra
0: fufu
1: o ba na wa ne ba de ba ko ma te ma te wa te ti da tan o to wa ka ti kon ko lo si dai o ro wa ni ko ro ile mo nje o ta ka ku ni de lo ni.

0: ọ̀tọ̀ni tí mo mú wọ̀ ọ̀tọ̀ni tí mo tún gbọ́ ọlọ́run máa ṣàánú mi báyìí. Àbí máa pín orin nìkan lálẹ́ igan ni tó tì mí tún gbọ́ yìí tó lé o. Gbé tẹ̀rín ìtánú ọbẹ̀ wọ́n kàn ní kéèyàn lọ gé bíi 50 àbọ̀ 100 ẹran wá lọ́jà wá ṣiṣẹ́ sí kéèyàn 1 million débẹ̀ ẹran ò ní èmi ò tún gbọ́ yẹn rí o. Èmi ò tún gbọ́ yẹn rí o. Lélẹ̀ ìjìnlẹ̀ mo ti wà nù gbòòrò ti pẹ́ nǹkan gbọ́ rí o. Wà á sì mọ́ ọ́nà mọ́ pé à ń patí yìí o. Àwa tún ní jẹun mọ́ patí bẹ́ẹ̀ yẹn ni ìwọ náà máa ṣàánú wa báyìí o. Lọ́rọ̀ yẹn ń patí ni. Ẹ gbà mí ìyá ìyá ìlú bá mọ wò mí ràn mọ wò mí ràn mọ léèyàn. Hello.
1: Hello.
0: Mo
1: n gbẹ. Àlọ́ wà bẹ́ẹ̀. Àlọ́ wà bẹ́ẹ̀.
0: Ǹbọ̀ lẹ ti rírú ẹ̀ mi ò tí ì gbọ́ rí o.
1: Láti gbọ́ tẹ́ ẹ ti gbé ní ayé rẹ̀ mọ́ ẹ mọ̀ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ wà. Ó wà o. Ẹ ṣe eré o. Ó wà gidi gan-an ni.
0: Ẹ mọ̀ ìtẹ́mi gbọ́ rí. Àwọn tó ń ṣèlú wọn sì
1: máa
0: ṣe. Ẹ mọ̀ ìtẹ́mi gbọ́ rí.
1: Iṣẹ́ wọn ṣe débẹ̀.
0: Iṣẹ́ wọn ṣe. Àwọn tó wá jóúnjẹ patí yẹn kan bóòlù ayé wọn ò ṣe rí.
1: Báyé wọn bá ṣe lè rí ṣe bí ìjẹkújẹ ewu ebí oúnjẹ ní èso. Ebí oúnjẹ ní èso.
0: Ìwọ tún lọ rí oúnjẹ ní ìpẹ̀kù. Bàbá ṣe nǹkan o. A wà á se nǹkan lálẹ́. Délé Akínwàdé délé ìjìnlẹ̀ ọmọ tán.

bọ́ ọba lónìí rẹ́rìn lélẹ̀ ìjìnlẹ̀ ìta ló máa bẹ́yìn ìkànnì ẹ̀rín náà la sì wà yìí fẹ̀yìn ẹ̀ 32 fm 94.9 tó o ti gbọ́ pé a fẹ́ sọdún àmàlà àmàlà first fa ní recreation club ẹ̀. Ní 29 of August, race course la máa lò. Ìjà lọ race course yóò jẹ́. 3,000 péré ló máa fi gba tíkẹ́ẹ̀tì. Tó o bá pè mí wà á rí tíkẹ́ẹ̀tì rà. Màá sọ ibi tí tíkẹ́ẹ̀tì wà fún ẹ. Tó o bá dọ́fíìsì mi wà á bá tíkẹ́ẹ̀tì ní Yàna Adéọ̀yọ́ roundabout ní Ring Road. Lọ́fíìsì ìdílé ìjìnlẹ̀. Kọ́lọ́hún ó ṣàánú wa o. Mo tún gbọ́ tuntun. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dóníyà. Ẹni ọ̀kan lọ́mọ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dóníyà. Ẹni ọ̀kan lọ́mọ. Ó burú ò ní kàwá o láṣẹ Ìdùmarè.

Rashida Asogbe ni Alabi. Àwọn tèmi dáadáa lójú ẹlẹ́bùrè. Ojú òní ti ọ́ pàdé mi dáadáa. Ẹ̀yin ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí ojú ọ̀nà ẹlẹ́bù àwọn ará ẹlẹ́bù òjá gbádùn. Lójú ọ̀nà àwọn ò dá.

0: ìyànà ọlọ́sùn gbogbo ẹ̀ pátápátá mọ́ra wọn.
1: Kò sáma àtúnlé tí ọmọ àdàmọ́.
0: Tó fi lọ dí àgbádá.
1: Níbi ìdàkọrin tó lágbọ́n.
0: Tó lọ káàkiri tó fi lọ já ìpínlẹ̀ Ogun. Jó ọ̀nà yẹn lásán, ó tún ní ìyún tó tún ṣe. Nínú ètò ọrọ̀ ajé nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ dákun. Àwọn ará ẹlẹ́bùn kọ̀m̀pléìn gan ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń rí wa náà mọ̀ ń ṣàlàyé fún wa. Hello, ta ló wà bẹ́ẹ̀ kalẹ̀ o? Hello? Hello? Ẹnìkan ní case study ni róòdù ẹlẹ́bùn. Ẹ̀yin ará bẹ̀ mọ́ fún mi lóná ni o. Mi ń bẹ lámù ìjọba o. Ọlọ́run bá wá jẹ́ kí wọ́n rò ó pé wẹ́. Ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ wà important. Ẹ̀yẹ kan lè bá yín wà nfàṣe sí. Ẹ mọ̀ bí wọ́n ṣe ọ̀nà nínú òjò ṣá. Ẹ mọ̀ fún mi lóbẹ̀ tójú ìwà wọ́ díẹ̀ ni o. Ẹ̀yin náà bá lè ṣe sí. Ẹ̀kẹ́ mọ̀ fíìlì ẹ̀.
1: Sọ́dí ọ̀lẹ́lẹ́ wá máa sọ́dí ọ̀lẹ́lẹ́.
0: Ojú main road nìyẹn tá bá wá yà fáwọn àdúgbò àwọn àdúgbò ńkọ ó burúkú jáì.
1: Tàdíréje mama tàdíréje.
0: Délé Akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀. Ariwo àwọn ará wáyà kébù lápapápapá níjó ní.
1: Bọ́bìnrin bá gbọ́ wọn máa.
0: Ó dàbí pé mo gbọ́ wọn ni wọ́n ti ń ṣe nǹkan kan lọ́nà ọbẹ̀ náà.

0: Eke hallelujah.
1: Hallelujah.
0: Enyi Jesu logo.
1: Logo.
0: Gbogbo ibi ati ibi ti a ti n gbo mi
1: lọ. In all places where you can hear my voice right now.
0: Anu Olonde o.
1: Amen, that's your God has come.
0: Onimajemu ran mi si
1: o. The corner keeper sent me to you.
0: Gbogbo ibi ti eniyan ti n ba oja.
1: Anywhere man has been fighting you.
0: Agbara jinde fe koja sibe.
1: The power of resurrection want to go there now.
0: Awon eyan kan gbo mi ni akoko.
1: Some are hearing me at this time.
0: Idi to je ko gbo mi ni pe.
1: The reason you are hearing me is that.
0: Oluwa momo fe gbe o nija.
1: Deliberately God want to fight for you.
0: Awon ija kan be ti won be ja.
1: There are some fighters that are fighting.
0: Inú ẹ̀mí ló wà.
1: In the spirit realm.
0: Ohun kóhun tó bá tiẹ̀ kọ́kọ́ ń ṣe.
1: Whatever you are doing right now.
0: Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni dáyé àtọ̀.
1: You appreciate the maker of heaven and earth.
0: Olúwo ṣe.
1: Say thank you Lord.
0: Pé o kà mí mọ́ àwọn àlàyé.
1: For counting me among the living today.
0: Òní ní ọjọ́ Friday.
1: Today is Friday.
0: Ó jẹ́ ọjọ́ agbára.
1: It's a day of power.
0: Òní ọjọ́ Friday.
1: Today is Friday.
0: Ó jẹ́ ọjọ́ iṣẹ́ ìyanu.
1: It's a day of great miracles.
0: Ó jẹ́ ọjọ́ ìtúsílẹ̀.
1: A day of deliverance.
0: Ó jẹ́ ọjọ́ ìgbédìde.
1: A day of lifting.
0: Gbogbo ọjọ́ Friday.
1: Every Friday.
0: Ni angeli máa ń jáde lọ.
1: Angels do go forth.
0: Láti gba àwọn ènìyàn.
1: To deliver people.
0: Kúrò lọ́wọ́ ogun agbára kaka.
1: From the battle of hard labor.
0: Gbogbo tí ayé bá dé.
1: All those that even one has back.
0: A máa lo angeli tó sílẹ̀ Friday.
1: You use the angel of deliverance of God.
0: Onímàjẹ̀mú ló ní sọ fún.
1: The covenant keeper say I should tell you.
0: Ẹrù rẹ ò gbọdọ̀ dànù.
1: Your luggage must not be wasted.
0: Kí ló dé tá ń gbàdúrà?
1: Why do we even pray that?
0: Nígbà gbogbo.
1: Always.
0: Nítorí ohun gbogbo.
1: For all things.
0: Nítorí pé bẹ́ẹ̀lì pàṣẹ
1: rẹ̀. Bàbá mi commands it.
0: Jeremiah 33:3.
1: Jẹ́mi àwọn kẹta ẹlọ́gbọ̀n ti
0: kẹta. Ẹ ké pè mí.
1: Kọ́ọ̀lù upon me.
0: Èmi ó dá yín lóhùn.
1: And now we answer.
0: Máa fún un láta lágbára.
1: And now we show you great amount of
0: money. Eléyìí tẹ́ ò mọ̀ hàn
1: yín. That no rest not.
0: So gbogbo ìgbà tí a bá fẹ́ òun ńlá.
1: I never want great things.
0: Ta fẹ́ òun agbára.
1: I want mighty things.
0: Inú àdúrà la gbọ́dọ̀ lọ.
1: We run into prayer.
0: Kò sí ẹni tí ń gbàdúrà.
1: There's no one that prays.
0: Tí kì í ṣe òun ńlá.
1: That
0: will
1: not do
0: great things. Bẹ́ẹ̀ tí o mọ̀.
1: It be there are things you don't know.
0: Tó dẹ̀ gbọ́dọ̀ mọ̀.
1: That you need to know.
0: Àwọn àṣírí kan bẹ.
1: There are secrets.
0: Tó gbọ́dọ̀ tú.
1: That need to be revealed.
0: Pàápàá lórí ọ̀rọ̀ rẹ.
1: To tell you about your case.
0: Àwọn kan wà.
1: There are some.
0: Wọ́n ń jà ọ́ lólè lábẹ́nu.
1: They are stealing from you underneath.
0: Wọ́n ń jà ẹ lógun lábẹ́nu.
1: They are fighting you underground.
0: Wọ́n ń sá ọ nídà lábẹ́nu.
1: They are marching you underground.
0: Wọ́n ń jà nǹkan gbà lọ́wọ́ ẹ lábẹ́nu.
1: They are taking things from you underground.
0: Wọ́n dẹ̀ ti pinnu pé. Àwọn ò ní jáwọ́.
1: No, they will not stop.
0: Tọ́ bá dẹ̀ rí tó gbóná.
1: And if anybody doesn't see hard things.
0: Nítòótọ́.
1: Truly.
0: Wọ́n ń tètè ń jáwọ́.
1: No, they will not stop o.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ẹni fi ayé ẹ ṣe lé ogun.
1: All those that turn your life to a battleground.
0: Lálẹ́ yìí.
1: Tonight.
0: Ìdá bà wọ́n.
1: Hey, let you just smile there.
0: Gbogbo ẹni fi ayé ẹ ṣe lé ogun.
1: Those that turn your life to a battleground.
0: Ní alẹ́ yìí.
1: This night I say.
0: Ìdá bà wọ́n.
1: Hey, let you just smile there.
0: Matthew 7:7.
1: Má tọ́ni kẹjẹ ṣe kẹjẹ.
0: Ó ní ẹ lè béèrè.
1: He said you ask.
0: Ẹ ó rí gbà.
1: You will receive.
0: Tẹ bá wá kiri.
1: And when you seek.
0: Ẹ ó rí.
1: You will find.
0: Tẹ bá kanlẹ̀.
1: When you knock.
0: A ó sì.
1: It shall be open.
0: So ohun ìjìnlẹ̀ ni.
1: It's a mysterious thing.
0: Pé gbogbo ẹni tó ń wà nǹkan.
1: That all those looking for something.
0: Tí wọ́n bá bi Olúwa.
1: Make they ask from the Lord.
0: Wọ́n lè rí gbà.
1: Surely they can get it.
0: Mo máa sọ ìdí mẹ́sàn-án.
1: I'm telling you nine reasons.
0: Tó fi gbọ́dọ̀ jẹ́ aládùúà tó dangerous.
1: Why you must be a dangerous prayer for person.
0: Tó bá jẹ́ aládùúà tó dangerous.
1: If you are not dangerous in prayer.
0: Àwọn nǹkan kan wà tó ní rí ṣe láyé.
1: This will not even lie.
0: Àwọn ọ̀tá gbọ́dọ̀ bíi pé.
1: Enemies are so smart that.
0: Tó bá fẹ́ mú kẹ́nikẹ́ni wáyé asán.
1: If they want everyone to live like in vain.
0: Agbára àdúrà ni wọ́n kọ̀kọ́ gbà lọ́wọ́.
1: They will not take power prayer from source.
0: Wọ́n á jẹ́ kó rí ohun gbogbo.
1: They will make him to say everything.
0: Bí pé kò mátà.
1: As if it doesn't matter.
0: Ìran àwọn aládùúà.
1: Generation of prayerful people.
0: Wọn kì í sẹ̀sìn.
1: They are never disgraced.
0: Ọ̀tá lè plan ẹ̀sìn
1: fún. Enemy may plan disgrace for them.
0: Òjò ẹ̀sìn yẹn lè ṣubẹ̀.
1: The men of disgrace may gather.
0: Ṣùgbọ́n kò ní rọ̀.
1: Surely if you not fall.
0: Mo wọnú ẹ̀mí mímọ́ lọ.
1: I enter God's Holy Spirit.
0: Gbogbo iye tó ń gbọ́ mi ní àkókò.
1: And that I hear me at this time.
0: Gbogbo kàga ìtìjú tí wọ́n gbẹ fún ẹ.
1: Every well of shame dug for you.
0: Ẹni tó gbẹ kó jì sí.
1: Hey, men who under dug it for
0: you. Gbogbo tó pinnu.
1: Those that plan it.
0: Pé àwọn gbọ́dọ̀ rẹ̀ yẹn.
1: That they must see your end.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Wọ́n ṣera wọn.
1: They will afflict themselves.
0: Wọ́n ṣera wọn.
1: Amen.
0: Wọ́n ṣera wọn.
1: Amen.
0: Wọ́n ṣera wọn.
1: They will afflict themselves.
0: Wọ́n ṣera wọn.
1: Amen.
0: Èrèdí àkọ́kọ́.
1: The first reason.
0: Tó fi gbọ́dọ̀ jẹ aládùúà.
1: Why must be a dangerous
0: person. Ó ní pé ìpìlẹ̀ rẹ le.
1: Your foundation is so tough.
0: Ìpìlẹ̀ rẹ le.
1: Your foundation is so strong.
0: Àní bẹ́ẹ̀rẹ̀ abà mi.
1: And there's a great question.
0: Tí wọ́n bẹ̀rẹ̀ ní Sami 11.
1: Ask in Sami 11.
0: Ní verse 3.
1: In verse 3.
0: Pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́.
1: How can the foundation be destroyed?
0: Kí olódodo yóò ṣe.
1: What can the righteous do?
0: Ìbẹ́ẹ̀rẹ̀ abà mi.
1: It's a great question.
0: Ẹni tí ò bá lọ́gbọ́n.
1: If you are not wise.
0: Kò ní mọ tí bẹ́ẹ̀lì sọ́mẹ̀.
1: You know what that means implying.
0: Torí yóò le.
1: It will be hard.
0: Láti dókè.
1: To
0: láì rí ogún ìpilẹ̀ṣẹ́ yóò lè láti lo ayé láti lo
1: ríjínà
0: láì rí ogún ìpilẹ̀ṣẹ́ ó máa lè díẹ̀ fún ọmọ àti àpáta dìde àti ẹrọ̀fọ̀ dìde kó tó débi lálàyé ìyẹn ló jẹ́ máa bẹ̀ ọ́ wípé tí o bá mọ̀ pé o ní ògo lò láyé o gbọ́dọ̀ sọ àdúrà di ọ̀rẹ́ nítorí pé jábẹ́sì padà sínú ìpìlẹ̀ pẹ̀lú agbára àdúrà ó dẹ̀ rí ogun ìpìlẹ̀ yẹn ṣẹ́ mi ò mẹ́ni yẹn tó ń gbọ́
1: mi
0: gbogbo ìpìlẹ̀ búburú tí ò jẹ́ káyé rí ó lọ ó gba ìwòsàn wàrà falẹ̀ kẹdùzíà egede bẹrùàzà ẹ̀rú bà mí nígbà tá a wà lẹ́kìtì tí mẹ́sẹ̀jì jáde pé àwọn ìránṣẹ́
1: ọlọ́run
0: tí wọ́n jẹ́ wòlíì tí ogun òdílé ti
1: close down
0: church wọn wá wo àwọn wòlíì bọ́sẹ̀ ya jáde ẹ wo bàbá yẹn wípé o ti ní church mẹ́ta ní Abuja ó dẹ̀ padà sábúlé kan ní Èkìtì ó lọ ń roko ń bẹ̀ ó ní ẹwu ọwọ́ mi ó ti yí ó ní sà mo ti gbàdúrà fún àwọn èèyàn ńlá kí ló fà á ó ń build ìpè kò sẹ́ ogun ìpìlẹ̀ àyà balẹ̀ kẹdù ẹ̀yìn kan ń lé òkè ẹ ò rí ogun ìpìlẹ̀ sẹ́ ẹ̀ ń lé nǹkan ńlá ẹ̀ ń sẹ̀gbéyàwó ẹ̀ ń bí ọmọ jọ ẹ ò wẹ̀yìn wò àwọn kan wá ń bú sọlọ́mọ́ ni pé báwo la nìkan ṣoṣo ó ṣe máa níyàwó 300 alẹ́ 700 ẹ̀ẹ́dẹ̀ bílẹ̀ẹ̀rẹ̀ báwo ni ìbí sọlọ́mọ́ni ṣe rí kí ló fa ìbí ẹ̀ ẹ̀jẹ̀ wo náà fi bí dáfídì ń gbatẹ́gùn lẹ́yìn ìkùlé ilé ẹ̀ báyìí olórí ìyá ẹ̀ níbi tó ti ń wẹ̀ ó yan ìyá ẹ̀ lálẹ́ nìyẹn lóyún dáfídì pa ọkọ mọ̀mọ́ ẹ̀ ó pa wùráyà nítorí báṣẹ́bà ó wá gba ìyàwó ẹ̀ ọmọ tí yẹn bí pẹ̀lú àgbèrè ọjọ́ yẹn ó ní
1: sọlọ́mọ́ni
0: kí wàá lọ wá rò pé yóò ṣẹlẹ̀ sírú ọmọ yẹn ibi àti bí ó ti lòdì sí tó fẹ́ jẹ láyé èmi wọnú májẹ̀mú tí ọ́ gbogbo ẹ̀yìn tí ibi tá a ti bí yín tó ń lòdì sí tẹ wá ṣe láyé ẹgbẹ́ ìtúsílẹ̀ yìí ẹ̀jẹ̀ ibi tá a ti bí ọ́ tó ń sọ̀rọ̀ lòdì sí ọjọ́ ọ̀la rẹ̀ ẹ̀jẹ̀ yẹn gba ìwòsàn àyà falẹ̀ kẹdùà ìdí tó o fi gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ aládùúà ni tí o bá ti kíyèsí pé ibi tó ti jáde kò fààyè gba àwọn ènìyàn kí wọ́n dìde o láti lọ bẹ ìpìlẹ̀ yẹn wò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ̀ka igi ni wọ́n ń gé wọ́n bá ìpìlẹ̀ yẹn jà
1: Hosea
0: chapter 4 verse number 6 àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀ so you are dealing with the root with the branch instead of dealing with the root àwọn ènìyàn ló ń wò pọ́n ló ń ṣe é ìpìlẹ̀ ló ń ti ọ̀tá sí ọ ìpìlẹ̀ yóò sọ ọ̀rẹ́ gan di ọ̀tá ìpìlẹ̀ yóò sọ ẹni tó gbẹ́kẹ̀lé ẹni tí ó dalẹ̀ rẹ ìpìlẹ̀ á mú kí ọkọ tó fẹ́ràn rẹ pẹ̀yìdà ìpìlẹ̀ á máa lọ bá ọmọ ológo jà á jẹ́ kọ́ ọmọ tó mọ̀wé dẹni tí ò mọ̀wé mọ́ ìpìlẹ̀ á máa wọnú ọrọ̀ á tẹ̀ jẹ́rùn ìpìlẹ̀ là ń sọ yìí mo wọnú ìpìlẹ̀ rẹ
1: lọ
0: pẹ̀lú agbára àdúrà gbogbo ìpìlẹ̀ tó lòdì sí ìgbẹ́dìde kó gba ìwòsàn.

0: Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra ti.
1: Rona. Ele ta yin nkan tẹlẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá sí bí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí January. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tún wá ra ilé ẹ ànádá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de àṣùgbọ́n àti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kìí dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànádá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń kúrò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: O
1: tó ń pè ní great mercy nìyẹn, tún lọ ra mi.
3: Praise the Lord. Orúkọ mi ni Mr. Ọlátúnjí, wá láti ìlú Ìkọ̀tún. Orí afẹ́fẹ́ mo ti máa ń sábà gbóhùn bàbá, bẹ̀ tí mo máa ń sábà lọ sí orí òkè. Lótìítọ́, kí n tó wọnú ìjọ yìí ni mo ti lùsí ọkọ mi. Mo ń kọ́ àwọn ọmọ yẹn kiri. Kí n tó tún wọnú ìjọ lọmọ 19 years kú. Ìgbà tọ́mọ yẹn wá kú, mo wá ń kúkú máa ń wá sí orí òkè. Mo wá ń gbà, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà tí mo ti ń wà yẹn, Ọlọ́run ò jẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ mi lọ́wọ́ mi. Mo wá ń fi ọkàn tán ọmọ mi kan tó lọ, ògbómọ̀ṣọ́ ló ti ṣe tán. Ọmọ yẹn wá dé láti ìgbà tó parí school ẹ̀, tó parí university ńbẹ̀. Ó wá mú passport wá pé òun gba passport ní Abuja. Mo lù gba passport. Mo níṣòro pé mo ní owó tí màá fi rán ẹ lọ.

0: sọlu wa wa. Olo fini sunle la le.
1: Ẹ lọ ti bẹ a tonight.
0: O ma le o.
1: It's going to be massive.
0: Night of anointing.
1: Ori ìfòròyìn ni.
0: Bẹ́ẹ̀ni
1: ogun
0: òróró la le.
1: The night of oil.
0: Ẹ máa fò sókè gbogbo
1: yìí. Ìjọba bẹ́ẹ̀ bá
0: jù. Okun tó so mímọ̀ àwọn ọmọ ìyá mi.
1: That's more than 10 with my siblings.
0: Okun tó so mímọ̀.

0: ìgbèkùn rẹ̀ dà. Ogun rẹ̀ ṣe. Ìgbèkùn jẹ́. Ogun rẹ̀ ṣe. Ó yá yípo lẹ́ẹ̀kan. Àwọn adánilẹ́rù nù láyé.
1: Those that waste one's property in life.
0: Mọ jẹ wọn ó da ẹrù mi.
1: Let them not waste my own luggage.
0: Wà ní Ọlọ́run tó dá mi
1: sí. Oh God my maker.
0: Mọ gbà fún àwọn adánilẹ́rù.
1: Don't allow wasters.
0: Kí wọn ó da ẹrù mi.
1: To waste my luggage.
0: So ríru prayer.
1: This kind of prayer mommy.
0: Gbogbo yẹn kọ́ ló lè gbà.
1: If better one that can pray it.
0: Bẹ́ẹ̀ni tó bá yé.
1: But don't understand.
0: Wà á mọ̀ pé àdúrà ni.
1: You know say real prayer is.
0: Àwọn adánilẹ́rù nù.
1: Wasters of one's luggage.
0: Mọ jẹ wọn ó da ẹrù
1: mi. I don't waste my own.
0: Wà ní olúwa mo lẹ́rù.
1: Lord I have luggage.
0: Ayé ògbódò dẹ́rù
1: mi. If one must not waste it.
0: Oya dúró.
1: Lórí ọjọ́.
0: Lọ́rù àwọn ọmọ mi. Lórí ilẹ̀ ayé ọjọ́.
1: Àwọn adájọ́ lẹ́rù.
0: Májẹ̀wọ́ dẹ́rù.
1: Ẹ̀rù ògbó tí mo ti ga.